0: aṣẹ ló kọ jáde sí ọ. Aṣẹ rẹ.
1: Oye sọ.
0: Orí àpè wá wò.
1: Ọjọ́.
0: Oye gbà.
1: Amen.
0: Orí àpè wá wò.
1: Ọjọ́ sùn.
0: Oye gbà.
1: Amen.
0: Àánú àpè wá wò.
1: Adarí wá yóò.
0: Ìyẹnu àpè wá wò.
1: Orúkọ Jésù.
0: Wọ́n ní bò ló ṣe ṣẹlẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ayé dẹ̀ máa sá lọ rẹ̀.
1: Oye sọ.
0: Wọ́n fẹ́ lọ fi ṣèrè wò.
1: Adarí wá yóò.
0: Oye gbà.
1: Amen.
0: Gbà. Gbà.
1: Amen.
0: Gbà.
1: Amen.
0: Gbà.
1: Amen.
0: Ọ̀tá ń retí kó sunkún.
1: Oye sọ.
0: Mo kéde wípé. Oye gbà orí. Bẹ́ẹ̀rin. Bẹ́ẹ̀rin. Bẹ́ẹ̀rin. Bẹ́ẹ̀rin lọ. Bẹ́ẹ̀rin lọ́wọ́ lọ. Bẹ́ẹ̀rin lọ́wọ́ lọ. Láti ọ̀rùn wọ. Bẹ́ẹ̀rin lọ́wọ́ lọ. Bẹ́ẹ̀rin lọ́wọ́ lọ. Láti ọ̀rùn wọ. Ni mo kéde. Ẹgbẹ́ àánú o. Ẹgbẹ́ ìrànlọ́wọ́. Gbà. Gbà. Gbogbo rere.
1: Orúkọ Jésù.
0: Ìyanu.
1: Orúkọ Jésù.
0: Ẹ̀tọ́ rẹ ni.
1: Orúkọ Jésù.
0: Àbí kì í ṣẹ̀tọ́ rẹ.
1: Ẹ̀tọ́ mi ni o.
0: Ẹ̀tọ́ rẹ ni o.
1: Oye sọ.
0: Ayé ló gbà lọ́wọ́ rẹ o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo kéde.
1: Jésù.
0: Oye gbà ẹ̀gbà. Ẹ̀gbà. Ẹ̀gbà. Ẹ̀gbà. Mọ̀mọ́.
1: Oye sọ.
0: Bí ènìyàn bá sin Ọlọ́run. Ó ní ẹ̀tọ́ sí ẹ̀rí.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Tó bá ń gbàdúrà. Ó ní ẹ̀tọ́ sí ẹ̀rí.
1: Oye sọ.
0: Àbí bẹ́ẹ̀ kọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ̀tọ́ rẹ ni ẹ̀rí o.
1: Oye.
0: Láyé fi mọ̀ pé.
1: Kábíyèsí o.
0: Ọlọ́run tó ń sìn. Kì í ṣe Ọlọ́run òkú.
1: Àtọ́.
0: Kì í ṣe adití Ọlọ́run.
1: Oye.
0: Ọlọ́run tó létí tó ń gbọ́
1: ni. Adániwáyọ̀.
0: Agbóǹgbarò yé ni o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo kéde.
1: Orúkọ Jésù.
0: Gbà ìyanu ẹ̀tọ́ rẹ. Ẹgbẹ́ ìyanu ẹ̀tọ́
1: yẹ.
0: Iná yẹ bá dẹ̀rú ọ.
1: Jésù.
2: Ẹ dẹ́kun ẹwà ràn mí lọ́wọ́. Ẹ bá gbé ẹrù yìí, mo ti di ẹrù ńlẹ̀ látàárọ̀. Ẹ dẹ́kun ẹnìkan yọ sí mi.
3: Mo fẹ́ràn ọ́ lọ́wọ́.
2: Ohun
3: rẹ nìkan ni mò ń gbọ́.
2: Àmì
3: oríran rí ọ. Àkọ́ńgbò ohun rẹ ni.
2: Wọ́n lẹ ṣe rí mi.
0: Kọ̀lé láyé.
4: Má kọ̀lé láyé.
0: Ẹyọ di.
4: Ẹyọ di o.
0: Márin jìnà.
4: Márin jìnà.
0: Ẹyọ di má kọjá.
4: Ẹyọ di má kọjá.
0: Ẹyọ di gbẹdẹkẹ.
4: Ẹyọ di gbẹdẹkẹ.
0: Ẹyẹ lulẹ̀.
4: Ẹyẹ lulẹ̀.
0: Ẹyẹ gun ilé.
4: Ẹyẹ gun ilé o.
0: Jẹjẹ nkọjá.
4: Jẹjẹ nkọjá.
0: Ẹyẹ lulẹ̀.
4: Ẹyẹ lulẹ̀.
0: Ẹyẹ gun ilé.
4: Ẹyẹ gun ilé.
0: Jẹjẹ nkọlé láyé.
4: Jẹjẹ nkọlé láyé.
0: Ẹ má yá.
4: Ẹ má yá o.
0: Ẹyẹ gun ilé.
4: Ẹyẹ gun ilé o.
0: Ẹyẹ gun ọdí.
4: Ẹyẹ gun ọdí o.
0: Ẹyọ di.
4: Ẹyọ di.
0: Láàrin ẹ̀mí àtọ́ lọ́rẹ́.
4: Láàrin
0: ẹ̀mí àtọ́ lọ́rẹ́.
4: Láàrin ẹ̀mí àti mi
0: kíkà. Oye oye oye oye.
4: Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o. Ẹ̀yọ́ ni o. Láàrin ẹ̀mí àti mi kíkà. Oya ya ya.

0: lọ́wọ́ bàbá. In the name of Jesus. Kí Ọlọ́run kó gbé ìrìn lọ́wọ́ dìde fún ọ. Kí lọ fẹ́, kí ni tó fẹ́ kó ṣẹlẹ̀. Abálábo ló ti nílò ìrìn lọ́wọ́. Wá mú nǹkan kan kó fi tì. Mú ìrúbọ ti, o lè mú 3,000 bí ọmọ, o lè mú 5,000, o lè mú 2,000, o lè mú ìdá mẹ́wàá rẹ kó fi sí. Bíbélì ni awọ fún awọ. Ohun tí ènìyàn bá ní ni ó fi ra ẹ̀mí ẹ̀. Mo gbé yín tó ọba lè fẹ́ ṣe bẹ́ẹ̀ ìwọ náà rúbọ ti. Account number church leléyìí tẹ́ ẹ bá fẹ́ ṣe 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank. Bí ìyẹn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. And fi kankan tó bá nítumọ̀ fi ṣe. A fi ṣe programu tó la lágbára ọlọ́run. Ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá, ó sì ṣe ń parí, ọ̀ya dàsí. Lágbára ẹni tó la ayé àtọ̀run, ìpàdé wa di aago mẹ́fà àbọ̀ lórí YouTube, TikTok àti Facebook. Omi wa náà lásìtò kó jáde. Mo ti sọ lánàá gbogbo omi yẹn. Oh my God. Òun lámọ̀mọ́ lọ gbàdúrà sí dáadáa lónìí. Mi tí ni ẹ fi wẹ, but ẹ kó pàdé Jésù nú ayé mi. Gbogbo ẹ̀yin ọ̀dọ̀ Jésù, ẹ já lọ sí morning devotion ní Jesus City. Ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀, ìgbà tí ó bá fi di bí ọwọ́ aago méje, àtún ti ṣíde ní agbára ẹni tó láyé àtọ̀run. Àánú ni. Now, ẹsẹ̀ Bíbélì tá a kà lónìí, ìwé 2 Corinthians chapter 1. At 2 Corinthians chapter 1 titi wo chapter 10 2 Corinthians 1 to 10 e mura o la ka lo ni an gbogbo yin te fe lo si ilu Jordan pelu woli odekunle abo fe ran mo mi e lo Israel and Jordan Israel and Jordan phone number to fi le ba mi soro lelei phone number lelei 081 637 kan 34 43 fa won to fe travel ni o 081 637 kan 34 43 ewo eje ngbadua fun awon omo olodun ti won bi loni ati awon ton mark wedding anniversary mo gbe owo soke loni irin ajo yin ki Jesu Nazareth ko ba mi ran yin lowo lato ni lo aye re ko bere si gbo happy birthday long life and prosperity happy wedding anniversary enikan ni mo fe share testimony temi na 080 88 71 65 66 080-88-71-65-66. Send the message in. Ire atanu ko bayin. You are blessed. It is well with you.
1: Ni gbogbo iṣẹju ati wakati le o fi ma gbadun ojulowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo diamond 88.7 fm e lo fokan bale bo ba je leka ere idaraya ifikuluko leka amuludun ere onise ati awon ori aladidun fun igbadun ti yin nikan ni o diamond fm Ikoni tonton, nyeri, nyeri.

0: Orúkọ mi ni Taiwo Adenuga. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run orí òkè yìí, lọ́rọ̀ bàbá mi authority. Nígbà tí mo wọ bíbà yìí, mo ní accident jàǹbá mọ́tò bí ọdún mélòó kan, bí ọdún mẹ́ta. Mo máa ń lo igi láti máa fi máa rìn ni.
1: Ẹ má fi gírin.
0: Bẹ́ẹ̀ sà. Nígbà tí mo wá dé bíbà yìí, tí dádùn wa wá síbí, wọ́n bá ń pàdé wà níbẹ̀ ní ọjọ́ kan. Wọ́n wá bá mi, wọ́n ní kí ló ṣe mí. Mo ní mo ní jàǹbá mọ́tò ni pé mo wà ní mo lo ọdún kan ní UCH pé kí tó bẹ̀rẹ̀ sí máa fi igi máa rìn. Wọ́n wá ní pé ó kọjọ́ mẹ́ta tí igi yìí tó ní fi lò mọ́.
1: Word wọlé wà ní UCH nígbà tẹ́wà ń bẹ̀.
0: Dr. Wọlé ló wà ní kí a ibi tún wà ibi tọ́wé ń to
1: egungun. Ẹ mọ Dr. Wọlé ní UCH.
0: Bẹ́ẹ̀ sà.
1: Torí a máa ń láti fẹ́rí fún àwọn ẹ̀rí kan.
0: Bẹ́ẹ̀ ni Dr. Wọlé. Bàtúmọ̀ Adé ibà ẹ̀ wá ní ọjọ́ mẹ́ta ni. Wọ́n ní kí lọ sọ igi yẹn kí n sọnù. Ìjọ ìnà mo sọ igi yẹn sílẹ̀. Wọ́n ní lọ mo rìn. Wọ́n ní rin padà bọ̀ mo rin padà bọ̀. Bẹ̀sibẹ̀si rìn nìyẹn. Láti jọ yẹn mi lógun yẹn mọ́. Láti jọ yẹn ni Ọlọ́run ti kí ni. O ti dá okun padà sínú kí ni sínú ẹsẹ̀ mi. Mi lájọ bẹ̀sibẹ̀si mi. Bẹ̀sibẹ̀si
1: mi. Igi bẹ́ẹ̀ lẹ fi ni wà lọ́jọ́
0: yẹn. Igi méjì ló tẹ́lẹ̀ ó yá mo fi gan sílẹ̀. Má bẹ̀ sí ń lo gẹyẹ kan.
1: Bọ̀ lọ́jọ́ yẹn ẹ̀ ń tẹ̀ báyìí
0: gidi ni. Ẹni ń lọ báyìí ń lọ kí padà. Ẹni ń sọ igi yẹn oníki pé ọjọ́ mẹ́ta ló kù. Láti ọjọ́ yẹn mo ìjúnú ìjọ ẹni yẹn.
1: Ẹ̀rù bá ẹ̀yin pé sọ́sẹ̀ jùnú
0: rẹ̀. Ojú rẹ̀ ọni sọ́nù mo sọ́nù nìyẹn.
1: Ó yẹ sáré kí wòye.
2: Ajẹ́ ojú tí èṣù o.
1: Ṣé ń pàṣẹ.
2: Lẹ́bi authorize.
1: Gbogbo tó ló bàjẹ́ lára rẹ̀.
2: Just the test part in your body.
1: Kó gba àtúnṣe báyìí.

0: tó bá ti ọkàn rẹ wá láti sàmí ó kun gbèsè já lọ́rùn ẹ. Now mo rí ẹnìkan láàrin Olúwa ni kò sàmí páńpẹ́ tó wà lẹ́sẹ̀ Olúwa já kúrò bẹ̀. Ẹ pariwo pé mo bọ́ nínú páńpẹ́ ayé. Ọmọ mi jáde nínú páńpẹ́. Ayé mi jáde. Jésù Olúwa wa. Sáré lọ bọ ẹnìkan lọ́wọ́ ó máa kígbele lórí. Sọ pé ibi tí wọ́n di àṣeyọrí ẹ mọ́. Arúgbó ọjọ́ lọ túlẹ̀. Ẹ sọ́lẹ̀ mẹ́ta fún bá wọn.
1: Ibi tí wọ́n di àṣeyọrí ẹ mọ́.
0: Amen. Sáré wo bí tẹ ọwọ́ ẹ tẹ ọwọ́ méjèèjì lára àṣírí tẹ gbọ́dọ̀ mọ̀ tẹ́ bá ga ó ni pé kẹ́yìn náà kọ́ bí asemọ lójú àánú ènìyàn tí ò bá lójú àánú kò lè débi ògo ọ̀dájú ayé òkè òsì fún wọn ọ̀tá ọlọ́run ni ọ̀dájú ènìyàn ẹnikẹ́ni tó rí ẹni tó wà nù nira tí ò dẹ̀ ka lára ó rí ẹni tára ń ni báyìí ó dẹ̀ mọ́jú ẹlòmíì bá rẹni tára ń ni báyìí a tún gbà nípa ẹnìkan ó fẹ́ da oúnjẹ àjẹkù sí gbó ẹnìkan wá tẹ́wọ́ ó ní ẹ mọ̀ dánú èmi àtọmọ mi ò tí jẹun olóhùn jẹkù ni ò fẹ́ dà sígbó olóhùn mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n yóò wúlò fáwa onílàyé ó sì dà sáàtàn ẹni pé ọ̀dájú lélẹ̀ ọjọ́ tí olówó kan ìbáyé tí kú wọlé ba mo sọ fún yín ọjọ́ tó fẹ́ pa táwọn ayakilà náà fẹ́ gbẹ̀mí ẹ̀ ọjọ́ yẹn ó bẹ̀bẹ̀ ṣùgbọ́n ẹni tó fẹ́ pa sọ pé pẹ̀lú ẹ̀bẹ̀ tó bẹ̀ ó yẹ kí n sàánú ẹ̀ ṣùgbọ́n wọ inú ò láàánú wọ́n wá bíi pé ta ló ránṣẹ́ pé kan lọ pa mi ṣalágbájá ó wá lò ní ṣebí nítorí owó ló fi ní kan pa ó ní ẹni tó ní ká wá pàwọ́ náà báyìí torí owó tó pa yín pọ̀ náà ni bó ṣe waste ẹ̀ nìyẹn àsẹni tí ò kí ń sàánú kò ní ránú gbà àsẹni tí bá ti ń sàánú yóò mọ̀ ránú tẹ bá sàánú fọmọ ọlọ́mọ ń bí ọmọ tẹ̀yìn náà nílùú tó bá wà òun náà ránú ẹni bá domi tútù síwájú ó máa tẹ̀lé sí ó ní èmi ó sàánú fún ẹni tí èmi ó sàánú fún ó ní fún aláàánú èmi ó farahàn fún gẹ́gẹ́ bí aláàánú tó bá jẹ́ òróró ọlọ́run jáde sí ọ bí òróró tó bá jẹ́ ọ̀dájú abiyamọ àwọn ọmọ rẹ ń bi tán wà àkàn rí pé wọ́n ń fi abẹ́rẹ́ gún àwọn náà ẹni tó jẹran ọmọ ọlọ́mọ tó fi ọmọ kan ṣẹgbẹ́ ó fi ọmọ kan ṣèpàdé ìgbà tí ìpàdé kan tiẹ̀ àwọn ẹgbẹ́ bá yarí ó náà ó fọ ọmọ ẹlòmíì kalẹ̀ àwọn ẹgbẹ́ ní rárá o wọ́n ní ọmọ rẹ lódùn wọ́n lọ́mọ rẹ̀ gangan làwọn fẹ́ jẹ ó lọ́ lọ fọ ọmọ orogún wa wọn ní láyé wọ́n lọ́mọ tiẹ̀ gangan ìkan tiẹ̀ ní ò ní ìdí páàtì ẹ̀ dáadáa na wọ́n sókè torípò náà ti ó ti jẹgun mẹ́ran ìkokò ọ̀dájú abiyamọ àwọn tó yẹ pé kò sí tán lè jẹ lára ọmọ ènìyàn wọ́n ti lè jẹ orí wọ́n lè jẹsẹ̀ sàmí irú ẹgbẹ́ wo lélẹ̀ ẹ mọ́ jọ àjẹ́ o imagine wọ́n máa jẹ orí jẹsẹ̀ níbo ni màálù wà abájọ àwọn náà sọ pé arúgbó aṣọ mọ́ balẹ̀ wọ́n máa fi ìmọ̀ kí mọ̀ bora na wọ́n sókè ẹgbẹ́ tí ó ba tiẹ̀ jẹ́ ò ní wọnú ẹ̀.
1: Àmì Jésù.
0: Olúwa ni kí n pray kẹ́nìkan kan sàmí ẹ̀mí ọ̀dájú fayé ẹ lẹ̀.
1: Àmì Jésù.
0: Olúwa ni ẹnìkan ń gbọ́ mi pé jẹ́jẹ́ ló máa ń ṣe tó o bá lè sàmí wọn ò ní wùwọ̀ ọ̀dájú sí.
1: Àmì Jésù.
0: Ayé ò ní wù ìwà ọ̀dájú sí.
1: Àmì Jésù.
0: Ayé ò ní ta ọlọ́fọ̀ ọ̀dájú.
1: Àmì Jésù.
0: Bí o ti gbọ́ mi, ìjọ ti ẹ̀ mọ̀ pé ayé agbára la wà. Àti wípé gbogbo èèyàn ti ń gbàdúrà báyìí. Àtìyálé àtìyàwó oníkálukú ní lọ́nú àdúrà báyìí. Orogún ìgbà kan ti ń kọjá lọ. Àyálé ti ń pray. Ìyàwó náà ti ń gbàdúrà. Ẹ̀gbọ́n ké àbúrò náà dákẹ́. Oníkálukú ti mọ̀ pé bàbá ké polúwa ènìyàn kan lè wà bẹ́ẹ̀ láyé yìí. Kọjọ́ sì mọ lọ lórí ẹ̀. Torí ogun ọ̀kọ̀ọ̀kan àtẹ̀jèjì ló ń ja oníkálukú ẹ̀dá láyé téèyàn ò lè wá ìbéèrè sí. Nítorí wípé ọlọ́run nìkan ló mọ bí ogun ti ń wá. Ẹni bá wa dákẹ́ tara lè bá dákẹ́. Ẹ dìde ńlẹ̀ ìjọ wá ibi ìpàdé tó ti lè jókòó síbẹ̀ fún odidi ọjọ́ mẹ́ta tí ètò ààbò tẹ̀mí àti tara dẹ̀ dájú tí gbogbo àwọn ọlọ́pàá àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tán wà ní àyíká àti agbègbè láti ṣe ààbò fún àwọn ènìyàn tí ò séwu nípa tara àti tẹ̀mí tó ti lè gbàdúrà wọ́nọ̀wọ́ pẹ̀lú ẹlẹ́dàá rẹ tó jẹ́ pé lẹ́yìn ọjọ́ kẹta tó bá padà sílé dandan ni kí àyípadà ti bá o kó o ti bọ́ mẹ́ni tó di ọmọlẹ̀ lọ́wọ́ á pàdé ó di arúgbó ọjọ́ prayer city tuntun ajá balẹ̀ tá a máa ṣí ní oṣù kẹsàn-án yìí on the 4 títí wọ on the 6 àní friday to sunday ni o on the 4 o náà ni tá a wọ̀ nínú oṣù september gbogbo ènìyàn tán bá di ọ̀ ẹja ara yín ìlú wo ló wà tó rò pó jìnà ọ̀nà àbáyọ.
2: yo kin jina on to daju ni ke ke yo kuro ni agbegbe kuro nu ile e kuro layika e wa oluwa lo wa de pade e lori oke bi mo re arugo ojo prayer city ibolowa o wa ni junction apomu ni lu ikire ariwo to mo pa ni pe ki mo to yen ja o si lu ikire ni jos apomu gogogo express legbe titi bayi lo wa bo tin bo le nu moto bayi lo darapo megoriru ki se ko mo wa kakire ikire lo wa ni junction apomu iyen ni lu ikire ni osun state gbogbo eniyan on the 4 ipade o wa lowo aro osan ati role awon to duro la se soro fun eni ti o le duro sun eyin le pada lole e tu pada wa njo keji obe la gbe titi di ojo meta gbako eyin eniyan eto opolopo lo wa nle fun gbogbo awon to ba wa e o ni kusogun e o ni damu ipada bore yo di agbara tori wipe awon eni to yo lenu oni le yo lenu mo e ma mu omo yen bo e lo mu gbogbo awon ti e mo pe won like jo idaju kankan koja ti won ni soro ati banuje kan e ma jan dake sinu le a pade gbogbo eniyan loruko jesu esu oni di omo le
0: ofa odaju wa ni owo aye aye amo da eniyan legbodo se wa ri be ba nsore e ma gbadura ore na mo fa ibi eyan le sore kayesi tayan lo fa eni to fe yo yan ko nu abata ko fese wa le dada o eni to fe yo le we be igba mi eni ta nse lore oni wa iku si wa inu jigan te ba fe so asiri fun eyan e ma je ko je tin ton ba ti mo bi te tin jeun wa lo be leyin eni to fun lo jeun wa ni eda wa ni ko ma fun yin mo ti oko re to ba n gbadun e gan ma so fo re to ba ni abi wo n gbadun oko ni so pe so wa ye mi ni se mo ti e wa mo ni wa ni mo sa mo pe mo wa le oko tori to ba ti salaye fun pe oko mi is the best of best to ba ti so fo re alo na fe to best of best ti wo e ti jo to se wo na wo soke
3: yes sir
0: to me ba gbapo kini kini mo ni e ma so fe anybody to ma ni kilo me mu jade lo te to ni to ma to 30 upon 30 mi o to wa ni bo ni ti ore mi so pe irupon ti e fun ni resort yen gan ri pe mo foju kan mo sa mo pe o lo school o si n pada wale tori awon kan eti mo gbore ni eti won kini mo so fun yin nisin
3: eti mo gbore
0: so e ma so ojo ayeye yin fun anybody mo papa eni te so ire fun to n tara to ni ore mi ibo lo ti ri fridge si agun to bayi o ni o se rani elo lo ba e ma so fun dele o e ti e le so pe enikan lo kan sa sanu yin te ba ti ra nkan tutun e ma so pe ra e ma so pe in tolorun se re o kini mo so
3: tolorun se re o
0: e ma so fun pe ana mo se ra mo ra ni 300,000 ore re o ni eh ni je ta ti mo si wa ba o wi po mo mi gbona mo fe ra kini fun oni osowo leyin je ta lo wa ra freezer to o ko rire ore mi are mi lo awa fo kan fridge yen le meta are mi lo aye amo so fridge dipo si na wo soke wa to ba isami meta o ni ko so wa dani loro
3: amen lord god jesus
0: Oluwa ni ke kigbe si ona meta tabe eyan meta pe e ma fina aye jomi
3: e ma fina aye jomi o
0: jengbo fire everybody e sare mu omi arugo ojo yin jade oluwa ni kin sise itura ta lo fe kara tu mba
2: eno mi e soke wa e so pe arogo saju ologo
3: o le bogo mi je
0: Arire saju onire
3: o le bare mi je
2: gbogbo eyin omo arugbo ojo ni lorin ati agbegbe e mo ri iran to nitumo odun to ti po lati pray lori ogun se wa ri friday ose yi loni ni o ni oloni ni ipade na dide bo se ngbo mi yen loni ko si ma bo a o si se iranse to ni agbara kan lori oro ati ola igba melo la lo laye teyin wa ni jonje ayo o ye ka ti mo jere o ye kisi mi o ti mo de o ye kokun ti mo bale gbogbo eniyan mo fe ke wa pelu mi nu gbese eleyi o koja nkan teni keni o joko sile e lo wo be se le ri you got yen ko sa ti je nkan to nje you got o legbe lowo iba enikan e le ra odidi kan ke wa pin fun gogo idile ko kalu ko gbe lowo te ba di arugbo ojo e le mu cup ke bu sinu e adua o mo lo ma be sin kasam igbe si adua to lagbara oro ati ola to pamo ninu isuro okuku karugbo ojo gba jade o ye kelomi odo nile loju aye oju orun lo tin lole sugbon laye yi won jo ri lo eni ti ba bimo lode aye oju orun lo tin ri omo a gbe oro oju orun wa soju aye fun o le jiya lasan mo igbese yo kanra won nu emi ko ye ke yan bere pelu iya ko de tun wa ku sinu iya yen eyin melo le se ta ti jonje ayo ta lo njere omo ta lo se wahala ri to wa fe jere wahala re bayi igbese yen ti kanra won ton tan mu tan pe ni you got oni ke sa ti mu lowo ero sinu ke die ko kaluko ready friday ose yin ni e tun wa mu owo kan lowo bi 100 naira tabi 50 naira ta ba gbadua si tan e wa lo fun eni to ba je bi alaabo ara kan ta ba won ti ebi npa se ri e fi owo yen nu omi je nikan nu ani ke pe nikan lerin se mo pe n te ba fun lowo bayi inu ri adun a so pe adara fun yin o yo so ere kan la jade lenu e owo un 100 naira tabi 50 naira leyin igbese friday ose yi le lo fi ta enikan lore e o ta ba pari adua itan you got yen tin ba di ke gbe wa yen e mu ohun ni o mo so fun yin niwaju oluwa wi pe anu ade o de n se tele te rowo yo a wa di wi pe ona yo nibe anu wa de sibe ko wa ni ni lara mo eyin gawari wipe eni sise fori olori mo o di ojo friday ose yi to ba ti decide of a garage e bere josan killer nko gangan killer nko yen let wa bere pe church arugbo ojo le nlo aro friday ose yi ni o ago mejo aro a de gbe wo bi ago meji wo no wo cancel esumo sun e ku kale awon eyan yi o le jiya mo

àtàwọn ọmọ ọ̀gbìn mọ́ wọn wọ́n ní lọ́wọ́ tó àwọ̀ yìí wọ́n lẹ́ni tó jẹ́ igbákejì akọ̀wé àpapọ̀ àjọ nfs èyí ọ̀mọ̀wé emmanuel ipeme ó gẹ́gẹ́gẹ́ ni yóò máa bójútó àjọ nfs lọ́wọ́ tó àwọ̀ yìí èyí gẹ́gẹ́ bí adelé ni o bákan náà wọ́n ní sẹ́rí adémọ́lá ọlájíire ẹni tó jẹ́ wípé ó jẹ́ adarí ètò ìròyìn òun ìbáraàlú sọ̀rọ̀ nínú àjọ nff tẹ́lẹ̀ wọ́n lóun gangan ni yóò máa wá jẹ́ igbákejì akọ̀wé akọ̀wé káàfà tàmálà ìyẹn nínú àjọ nff bákan náà wọn àdúró bẹ̀ wọ́n wá jẹ́ kó di mímọ̀ wọ́n ní gbogbo ìgbìmọ̀ èlé tí ń bójú tó ìdíje líìgì tó jẹ́ torílẹ̀-èdè wa nàìjíríà npf nwf nl nl wọ́n ní gbogbo wọn ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n yọ̀ǹda gbogbo àwọn kan ṣe ń bẹ ní ìkáwọ́ wọn ìyẹn fún àwọn ọmọ ìgbìmọ̀ kan eléta mọ̀ sí coo ìyẹn chief operating officer eléti ń bẹ káàkiri ìyẹn lákàtì àwọn wọ́n ní gbogbo wọn pátápátá nítorí pé wọ́n fẹ́ kí àtúntò eléto gbọ̀ngbọ̀n eléto kó bá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè wa nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà ni wọ́n ti wọ́n ń sọ̀rọ̀ lórí eléyìí wọ́n ní ẹ̀gbọ́n pẹ̀lú bó ṣe jẹ́ wípé ìdíje euro match nigeria premier football league 2026 tó jẹ́ wípé lónìí ni ó bẹ̀rẹ̀ wọ́n ní ṣé kò ń ṣe pé yóò mú àkùdẹ̀ ẹ̀yẹ bá ìdíje npf ẹ̀yẹ ti ọdún ta wà yíwáyé ó má di pé wọ́n sùn sí ọpọ̀ àwájú bọ́rọ̀ bá di létà ẹ̀yìn tèmi àjọ máa láǹfààní láti ganu sí tọ́nà wò ní kókó ejèèjì gẹ́gẹ́ bó ṣe ń lọ nìyẹn ó yẹ mo ti gbé bọ́dì kúrò lápá abẹ yẹn rẹ́rẹ́rẹ́ gbogbo ẹsẹ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ó ń bo ni mo láǹfààní láti balẹ̀ kankan sí ó ti ń bẹ̀ ìyẹn nínú àjọ nfs nítorí pé agbábọ́ọ̀lù láàrin alápá ẹ̀yìn nígbà kanna orílẹ̀-èdè wa nàìjíríà kádùn ìkànnà ó ti tàkò tó ìbéèrè ìpèníjà síta ó lè dágun dábọ̀ ẹ rí dájú wípé ẹ tanná wádìí gbogbo bí nǹkan ṣe lọ lábẹ́ aláàjì ibrahim musa gusu nínú àjọ nff fúngbà yẹn ó ní gbogbo ẹ̀ ní kẹ́ ẹ tanná wádìí ẹ̀ ó la fẹ́ mọ kí ló fa bìkọ́sì kí ló fàdí abá ó fi jẹ́ wípé nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ó fi jú àjórẹ̀ yìí ìyẹn lórílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ìṣàkóso wọn gẹ́gẹ́ bá aláyé yẹn ṣe gbé súnmọ́ mi létí tó já mi bẹ́ta ó gángan lèmi láǹfààní láti gbé súnmọ́ yín bẹ́ẹ̀ mọ́ kọ́lọ́kọ́ ó yẹ bẹ́rẹ̀ gẹ̀gẹ́ ó dínú ìdíje wá fún bíi ilé tó jẹ́ tàwọn obìnrin ìyẹn láti lọ kópa fúdì ìdíje ilé tá a mọ̀ sí cap champions league tó jẹ́ tàwọn obìnrin ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ẹdọ́kùnrin tí ń ṣojú ilẹ̀ wa nàìjíríà wọ́n tún jẹ́ gúdúgúdú méjì àti yẹ̀yọ̀ mẹ́fà ìyẹn lọ́jọ́ ọ̀tànà nìyẹn ọlọ́run ajé yàsẹ̀ ó yẹ gbóríyìn fáwọn ọmọ yẹn nítorí pé ipa agbábọ́ọ̀lù sx ẹsẹ̀ mimosa ó ní wọ́n fi ṣe wètúwè ìyẹn lọ́jọ́ ọ̀tànà yẹn gangan pẹ̀lú ẹ̀mẹ́yọ mẹ́ta sẹ́yọ kan nìyẹn ilé tó túmọ̀ sí wípé ẹ̀ẹ́dùnkùnrin wọ́n ti dé ìpele tó kángun sí àṣekágbá ilé tá a mọ̀ sí sẹ̀mífàìnà gọgọgọ nìyẹn o gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ń gbòòrò ayé ó lè mí jẹ́yìn tèmi bẹ́ta tó bá wá di ọjọ́ sunday ó ní wọ́n máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù kan tó jẹ́ tóbìnrin látòrílẹ̀-èdè ghana amapẹ́tọ̀kùà ladies ó ní wọ́n máa kojú ẹ̀yẹn ikọ̀ agbábọ́ọ̀lù ẹ̀dọ́kùnsì nìyẹn ó ṣe jẹ́ nìyẹn orí bá wọn ṣe kí wọ́n dé ìpele àṣekágbá àdúrà táwọn gbà ń gbòòrò ajé ní kúkú nìyẹn ó yóò ti di nílẹ̀ òkèrè nítorí pé wọ́n ń dúró wò ọmọ ìyá mi má gbọ́ṣẹ́ ọmọ ṣẹ̀dá tó ń ro mara bí aṣọ àbí òǹde mọ́rí bíi ibẹ̀ ti gọ́ bí west fọṣì ń para lórí paramita ń gbé ẹ débẹ̀ ó ń jẹ bẹ́ẹ̀ tà ó yẹ máa bá ń bo lógúnlógún bá ń bo lọ́gbọ̀lọ́gbọ̀n ẹ̀yin tẹ́ dúró kokoroko dúró kakaraka ìyẹn sójú òpó ayélujára yẹn bẹ́ẹ̀ ga tán ẹ ti mọ bá a ṣe máa ń ṣe ẹ gbé mi débẹ̀ ń gbòòrò ayé kí n bá lè láǹfààní láti lù yín lọ́gọ ẹnu ẹ mú kọ́mẹ̀ntì yín lẹ̀ lógúnlógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n bí ẹbí ní sọ̀jẹ́ labí àwọn tí manchester gbẹgbẹgbẹ manchester dòdòdò láti ìlú lẹ́ṣà nítorí pé aláyé yẹn ti mẹnu ẹ̀ ó mọ bó wọn ṣe mú kọ́mẹ̀ntì yẹn lẹ̀ ó sì ń bá ń bo okó lọ fa ẹ jẹ́ kó dé gúúsù ẹ jẹ́ kó dé wọ̀ọ̀rùn ni wọ́n rí mi wò káàkiri tìbútù róòlẹ̀ àgbáláyé ni wọ́n tún rí mi gbọ́ lápá abẹ yẹn wọ́n fẹ́rẹ́ gẹ̀gẹ́ ẹ jẹ́ ń lọ pápápá ìyẹn sílẹ̀ òkèrè ọ̀dọ̀ àwọn awakọ̀ lórí ọ̀dọ̀ gangan nìyẹn orílẹ̀-èdè ukraine ó ń bẹ̀ gangan ni mo kọ́kọ́ láǹfààní láti balẹ̀ kàkàkà sí nítorí pé orílẹ̀-èdè ukraine wọ́n ti lọ fọ̀rọ̀ tó ìgbìmọ̀ ilé tí ń gbọ́ awuyewuye nípa àwọn eré ìdárayá awakọ̀ lórí ọ̀dọ̀ lórí ìpinnu lórí bí wọ́n ṣe gbẹ̀sẹ̀ kúrò
eyan lori ofe ele ti won fi de orile de russia won ni ko ye ko ri be won ni tori pe orile de russia yen won se daada ko ye ki won gbese kuro lori ofe ti won fi de won gege bi orile de ukraine be won se lo gboro yen iyen se ti won lapa be yen o gogogo le mi jayin temi beta o brother gege o ti dagbo bola lafa gba eyin ti chese eyin ti mayo

àwọn ti AC Milan wà láwọn ogo òkèrè inú ayé ẹjọ́ kọ́kọ́ mo látọ̀dọ̀ àjọ UEFA àjọ tí ń bójú tó bọ́ọ̀lù alábọ̀sẹ̀gbà ìyẹn nílẹ̀ Europe nìyẹn o ìyẹn gẹ́ bó ṣe já wípé ọ̀rọ̀ tá a ṣe bí ìpó ti kú regbe ó jọ bíi pé iná rẹ̀ ò tí ì tán lẹ̀ nítorí pé àjọ UEFA wọn láwọn ti ṣetán láti pe ẹjọ́ ìwà ọ̀daràn ìyẹn tako ààrẹ àjọ FIFA Gianni Infantino lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé kí olókoòwò aládàáni kó wá ra ìpín kan nínú ìdíje fẹ́yẹ àgbáyé bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti drop gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú pinnu yẹn àmọ́débọ̀ ṣùgbọ́n àjọ UEFA wọ́n láwọn ti gbáradì wọ́n ti prepare rẹ̀ ìyẹn ìlànà ètò ìgbẹ́jọ́ ìwà ọ̀daràn ilé tí wọ́n fi kan Gianni Infantino tí ń ṣe ààrẹ àjọ FIFA ló ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn má ní ìgbé débẹ̀ má ní ìjẹ́ bẹ́ta bó ti gbé bọ́dì ó dé pápá ó dínú ìdíje UEFA Champions League ọdún 2026-2027 ni mo ṣe sọ̀rọ̀ yìí ọkàn àwọn kan yóò ti já pàtì àyà wọn yóò jáni àwọn bí olólùfẹ́ ipa agbábọ́ọ̀lù chelsea nítorí pé màá jẹ ń gbọ́ kókó síbẹ̀ ìtìlọ́pọ̀ ọ̀pọ̀ ìyíkó tó kojú ara ni ó kéde wáyé lọ́jọ́ ọ̀tàná gangan ẹ̀fẹ́ gbọ́ àwọn ti chelsea wọ́n ṣe bíi pé ìkómọ gangan ni wọ́n ṣe lọ́jọ́ ọ̀tàná yẹn wọ́n ní mọ̀ pé ìyọsíra ni ìyẹn ìyíkoto ìtìlọ́pọ̀ pọ́kojú ara ni olówáyé lápá bẹ̀ ìdíje UEFA Champions League ẹjẹ́ ń gbé súnmọ́ yín ẹ ti mọ bí wọ́n ṣe ń gbà nítorí pé league face gangan ni wọ́n fi ń gbà lọ́wọ́ tá a wà yìí ikọ̀ agbábọ́ọ̀lù arsenal wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù real madrid ìyẹn níta lè bàbá wa bayern munich ìwé ni wọ́n lọ o borussia dortmund ilé ni wọ́n ti gbà rebetis ìwé ni wọ́n tún lọ.

Barcelona lókè ìta, Borussia Dortmund níta lé bàbá wọn, Club Brugge. Èdè lókè ìta ni wọ́n ti gba, Fenerbahce lé ni wọ́n ti gba, Galatasaray ìta ni wọ́n ti gba, Viking wọ́n gbà nílé, Slavia Prague ìta ni wọ́n ti gba, Liverpool àwọn kojú ikọ̀ agbábọ́ọ̀lù.

lọ́nà lẹ́ǹsì ewé ni wọ́n ti gba màṣẹ́sẹ́ kọ́bákọ́bá lálẹ́ màṣẹ́sẹ́ gbẹgbẹgbẹ màṣẹ́sẹ́ dododo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó jẹ́ tiyín rèé o láyé mọ̀lẹ́ ilé lẹ́ẹ̀tì gba ẹlẹ́ tí kò di màdì òkè ta lẹ́ẹ̀tì gba ẹ lọ róró mà ẹ máa rómọ ọmọ ara bí aṣọ.

ní méjìje premier league lónìí crystal palace yóò kojú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city ṣèdí agogo mẹ́jọ ni ó wáyé ní méjìje league one lille pẹ̀lú paris saint germain yóò kojú ara wọn ní méjìje ti bundesliga bayern munich pẹ̀lú stuttgart yóò kojú ara wọn ṣèdí agogo méjì àbọ̀ ẹ má gbàgbé rẹ pé olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù bayern munich mò ń sọ nípa vincent kompany ó ti jẹ́ kó di mímọ́ ó ní ṣe rí yàmá mùsíálà ó lọ́mọ yẹn ó tilẹ̀ jẹ́ wípé àwọn wòye pé ó yẹ kó gbá bọ́ọ̀lù ó ní ṣùgbọ́n a lè jẹ́ kó gbà lénìí nítorí pé ìlera rẹ̀ ni o bákan náà nínú ìdíje ìtàlíà síríà lónìí ac milan yóò gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù versiala venezia èyàn dèdè agogo mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìdíje la liga domido racing santander yóò kojú echi dèdè agogo mẹ́fà àṣálẹ̀ ni bákan náà deportivo alaves pẹ̀lú villari yóò kojú ara wọn dèdè agogo mẹ́jọ àbọ̀ ni ó wáyé ó jẹ jẹ́ nìyẹn ó yẹ jẹ́ gbé bọ́ọ̀dì kúrò lápá bẹ́ẹ̀ ẹ̀yin ti di gọ́nà ó níbo òjò pòkàpòkà ní ìgbọ́kù yín ọ́fí sakri ní gbogbo pts nílé ìlọrin ó yá bàrẹ́sì agbábọ́ọ̀lù nígbà kanna nínú ikọ̀ agbábọ́ọ̀lù nepa fc èèyàn nílùú òṣogbo tcn nígọmọ lálàyé dúró sí akéǹde gbẹ̀gbọ́n ní ìgbọ́kù ó dààmú ó yọjú ó gẹ̀dẹ̀ fòrò ó dúró rẹ̀ ń gbòrò ayé ó yẹ kó ṣáké àbáyọ̀.

ṣẹlẹ̀ ìtorí nǹkan tó ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè gẹ̀ẹ́sì àti orílẹ̀-èdè Argentina ẹ wá ń bù ọmọ yẹn kí ló ṣẹlẹ̀ náà ẹ̀yin ti Chelsea kò yẹ kó rí bẹ́ẹ̀ náà kí ló ṣẹlẹ̀ kí ló kẹ̀dẹ̀ dé ó yá dédé ẹyin tí Manchester gbẹgbẹgbẹ Manchester dododo Manchester gbẹgbẹgbẹ Manchester kóbákóbá lálá ọ̀túnba lẹ́ka ẹ̀jàdì wà á ziri gbogbo òṣèré nílé ìlọrin ní ìgbọ́pẹ́ owó baba Abdulhami ó yẹ máa jẹ ọlọ́kùn sáwẹ̀ gbọ́ mi dáadáa. Bàmí Oyèdèpọ̀ ní gbogbo kọ́rọ́rọ́ polytechnic Bàmí Mórí Ẹlápá Abẹ̀ Bùhátì Tuale ọwọ́ méjì lókè fẹ́yàn kan àwọn tí Manchester United tí wọ́n dúró re nìyẹn Dike Adeniyi mo ti rí yín lápá abẹ yẹn Reverend Dr. Ọlọ́ládé láti ní ìjọ First Baptist Church ní gbogbo sùúrù lérè ńlẹ̀ ìlọrin dádé kójú mẹ́ kójú mama iṣẹ́ olúwo ò tún ní kúkòkú ní tọwọ́ yín bàjẹ́ lọ́wọ́ tá a wà yìí ìròyìn ti ń bẹ lọ́dọ̀ tèmi lápá bí nípa Manchester United ó ní tàrí ẹ̀rọ wa gbá bọ́ọ̀lù yín tẹ́ rò bíi pé yóò kó

lọ darapọ̀ mọ́ ipa agbábọ́ọ̀lù Fẹ̀tínà ni. Nítorí pé ọ̀rọ̀ ti débi kòkòdọ̀ là ń ti pé ipa agbábọ́ọ̀lù Fẹ̀tínà wọ́n gbọ́mọ bíbí orílẹ̀-èdè Nádàlandì náà. Ẹni ọmọ ọdún 25 years of age. Gẹ́gẹ́ bí ìròyìn ẹ ṣe tó mi lọ́wọ́, ẹbí ní Sọ̀jẹ́ labí ṣe ò ti gbọ́ báyìí, bó ṣe jẹ́ nìyẹn, oṣù Azizi kò láǹfààní láti kó yín délẹ̀ lórí, ẹ wá fẹ́ fi ṣọfà sí gbòòrò ayé, bó ṣe jẹ́ nìyẹn lápá bẹ̀. Anthony Raola, ó jẹ́ olùkọ́ nípa agbábọ́ọ̀lù Liverpool, ó ti jẹ́ kó di mímọ̀, ó ní ẹ̀gbọ́n, jẹ́ rítari, ó di káàpù, ó lóun

Rally Bacola yóò wálẹ̀ sí pápá ìṣeré Anfield ní ìṣẹ̀lẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù ti Liverpool. Nítorí pé lọ́jọ́ tànà ó ní gbogbo ọ̀rọ̀ ti wọ̀

0: Diamond FM. Adi ori okin ko jota yeke.
1: Lisa's May, every single time I listen to Diamond FM after a long time away.
2: Oh my God, oh my God, oh my God, oh my God, oh my God, oh my God, oh my God, oh my God, oh my God.
1: Yeah, that's right. There's just something about how the amazing programming, the content, ooh, the music blows me away every single time. And Diamond FM, it's memorable radio every single time.
3: Àtúpalẹ̀ bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún ti gbọ́ ti jù á mì títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀kì ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn ga àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀ ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dín gidigba aago mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀nyìn bọ́bá wa di ọjọ́ Sátidé tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday aago méje òwúrọ̀ ni àtúpalẹ̀ ó máa gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ tìfún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti máa bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú àtokò àtúpalẹ̀ ọba ló la dé orí ejigbara ẹlẹ̀kẹ́ ní tàwọn ìjòyè

0: ẹjọ́ mú kí ní àwọn nínú ìwé ìròyìn bí boys ó jáde lójúmọ́ tẹ̀lé àwọn tí wọ́n rí ìtúsílẹ̀ gbà nípínlẹ̀ Kwara wọ́n ti lọ darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn ní pàǹtí lógbèjáde.
1: Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà máa ti ṣe àgbéǹde ìgbìmọ̀ tẹ̀kọ́tọ̀ kan o lẹ́yìn tí ó mú àdínkù bá nǹkan kan èyí tí wọ́n ní wọ́n ń kówó orílẹ̀-èdè Nàìjíríà kíni nǹkan ọ̀hún ẹ láǹfààní láti gbọ́ bí ìròyìn bá wọra tán láàárọ̀ ọ̀tún ni.
0: lẹ́yìn làásìgbò tó ń ṣẹlẹ̀ ní ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ Kwara Adétúndò ó ti ṣe bẹ́ẹ̀ ó ti gbé traveling bus rẹ̀ ó ti kọ́gbá ó káwọ́ ó ti kúrò ní ẹgbẹ́ òṣèlú apc.
1: ó yá o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́ẹ̀kan sí wọ́n mọ̀ tún sísọ lójú ego ìkọ̀kan èyí tí yóò mọ rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn iléeṣẹ́ ọba gbogbo àti bí nǹkan ṣe ń lọ lágbọ́nrin ibẹ̀ kí ni wọ́n ṣe gan ẹ láǹfààní láti gbọ́ bí ìròyìn bá balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ tán láàárọ̀ tún ni.
0: ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara tó ń ṣojú ẹkùn tí ẹ̀dùn ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yìí sábà gideon òun náà ti gbé traveling bag rẹ̀ ó kaṣọ ó kọ́ bàtà ó kọ́ búrọ́ọ̀ṣì ó ṣe bẹ́ẹ̀ fi ẹgbẹ́ òṣèlú apc sílẹ̀.
2: ọ̀rẹ́ ọjọ́ kí báàgì ẹ̀ ń gbà tí ń lọ.
0: ẹ̀yin
2: ìròyìn ló
0: kọ́ ìròyìn kọ́ pọ́kọ́ gbogbo ẹ̀.
1: iléeṣẹ́ ọlọ́pàá mọ̀ ti pàrọwà sí ẹgbẹ́ NURTW tẹ mọ́ RTEAN láti fi òpin sí ìwà jàgídíjàgan ò ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ ẹgbọ́ bí kinní ọ̀hún bó ti rí bó ti lọ gangan ẹ láǹfààní láti gbọ́ lójúmọ́ tòní.
0: ọ̀rẹ́ ẹjẹ́ ọ̀nà yẹn pẹ́ẹ́pẹ́ ẹjọ́ balẹ̀ bí ọwọ́ ẹjọ́ ẹjẹ́ débí akọni kábẹ̀rẹ̀ sí ní tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lórí àwọn kókó tá a ti kó síta wọ̀nyẹn ká wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìkómọjáde àwọn kókó ọ̀hún
1: ẹkú
0: ojúmọ́ àǹkárá mo wà àǹkárá ló wọ̀ ló bá parí ẹkú ojúmọ́ nípínlẹ̀ Kwara ìlú ìlọrin èjì rẹbí
1: orílẹ̀-èdè
0: nàìjíríà ṣe dáadáa lẹ́jí gbogbo àgbáyé ayé pátá
1: ìdílé
0: tó ṣe ṣẹlẹ̀ sí wa lónìí
1: ẹ
0: káàárọ̀ olùdó ọláyínká ajani ajibade ló kọ tèmi good morning sir good morning ma
1: adúpẹ́
0: pé mo gbé ìbò
1: akàwé gan ó kàwé jù. standing on that protocol akinyin akinyin aluyin lọgọ ẹnu káàkiri àgbáláyé níbi tọwọ́ jẹ́ ìkànnì tẹ́ǹgbọ́ yìí tó lálẹ́ òde ṣé dáadáa labá yan kujimọ̀ olóyin onílẹ̀ ìlọrin òní gangan ní jimọ̀ wọ́n tún foyin ja oyin dùn gbà agbẹ́hùn tẹ́ẹ̀mọ́ jẹ́dẹ́ o oyin mọ́mọ́ àdúgbò àníkíní ọ̀hún ẹ mọ̀ fún tíkọ́ olóyin kọ́ngbẹ́kọ́ngbẹ́ kọ́ńbọ́ kì bó ti ń lọ lájọ mọ́ ganu sí gbẹnu sí gbẹnu sí lọ́kọ́kẹ́ jẹ́jì kíní ọ̀hún kò ní jimi máa lọ tí ọ̀ níta bẹ́ẹ̀ ni wọ́n níta tí ọ̀dà sí wa ń gbà àǹkárá làjọ kó sí lọ́jọ́ jimọ̀ sẹ́yìn náà ti wà àǹkárá yìí.
0: yẹbẹyẹbẹ ó pọ̀ lábíjọ àti lábíjọ wà nílọrin.
1: ọ̀dà abẹ́sẹ̀ ìkómọ ìròyìn ni o. aláríwájú òye wọlé ló ń kọ tẹ̀mí ọjà
0: yìí. ẹ jẹ́ kí n mú kinní àwọn látinú ìwé ìròyìn di punch tó jáde lójúmọ́ tẹ̀lé jésù kọ́rẹ́ dàálẹ̀
1: wọlé nọmba wa e
0: ni mo ajani mo n jẹ ló ti bẹrẹ ajibade mo n jẹ ló ti bẹrẹ
1: ibo
0: ni oye kí ló ń jẹ na
1: máa wá kíbe lọ gúgùn
0: wà á lọ sí
1: hó orí ìmọ̀jẹ̀mí lọ́wọ́
0: má bàa mi sọ alphabetically
1: ni
0: ọlọ́run iwájú lọ nílá
1: olúwa ló ń pin má wọrí
0: kò ń sòjòrò
1: má wọrí olúwa ló ń pin
0: ẹ jẹ́ mú láti ní ìwé ìròyìn di
1: pọ́ńṣe
0: àwọn ènìyàn tí wọ́n fi mẹ́ta tí wọ́n fi lé ní ọgọ́fà iye 163 people eléyìí tí wọ́n jí gbé sá lọ lọ́jọ́ òní níye ní ìlú níjọba ìbílẹ̀ kayama nílùú wọ́rọ́ nípínlẹ̀ Kwara wọ́n ti padà wọ́n ti lọ darapọ̀ mọ́ àwọn ẹbí wọn gẹ́gẹ́ bí àwọn ènìyàn wọ̀nyí lẹ́yìn ìgbà tí wọ́n rí ìtúsílẹ̀ gbà ọ̀sẹ̀ méjì gbáko ni wọ́n lò nílùú ìlọrin níbi tí wọ́n ti ń yẹ ẹ̀jẹ̀ wọn wò yẹ omi ara wọn wò láti gba ìtọ́jú tó péye gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi léde lánàá òde òní gba ti ọwọ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Kwara ìyún o ẹni tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ yìí gómìnà Abdulrahman Abdulrazak lábẹ́ akọ̀wé wọn ìyún MD Baniya ó jẹ́ kó di mímọ̀ ó ní àwọn ènìyàn wọ̀nyí wọ́n ti padà síjọba ìbílẹ̀ Kayama òwá jẹ́ di mímọ̀ ipe wọn padà síjọba ìpínlẹ̀ Kayama lábẹ́ ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ìyún Abubakar Danladi ẹ̀mí ìlú Kayama Omar Shehu Muhazan ati eni to je kiwaju ti kajibi iyun Ahmed Ibn Muhammad oni awon ni won ye ni won se agbe teru bi awon niyan won ye se pada ti won si lo se be awon lo hug awon molebi won won ba nki won pe a ma ku ewo oni eni ti kini ko ba se nfila ko ma dupe inu we we the punch ni go yan wa la ro toni
1: ada ijo la mo jo ah ni jo na omi
0: e je bere news pelu orin mo ijo la o ma jo
1: o se je pe orin lo ma wa
0: mama what mama intro e ma lagbara
1: e ma wa beauty si o to ya o e mu ke we jajo je won ayo o fere gege o di wo ninu fo ro yen punch to jade lojuma to ni jajo ma gbera wa debe loni weko ati loni weko elelewo won fi lede won pe ijoba apapo lede wa Nigeria ni o ma ti so loju ego igbimo amuse yakan o igbimo te ko to mo ni o lati mu adiko ba e so won ko eja wo orilede Nigeria o ijoba apapo orilede ye ni won ma ti so loju ego iko amuse yakan iko iye igbimo mata ko to leye ti yo gbogun ti bi a ti lanfani lati ma pese obitibiti eja nile wa Nigeria ti yo si mo adiko ba bi orilede ye bi o ti gbarale awon eja loloko ojoke yi ti won ni won ko wa lati le okere won orilede Nigeria ti won si tun mo iru gogo ba ohun to di se pelu oro eto ogbin orilede ye en ti se minister ori omi to tun ri se iru gogo eto oraje orilede yo alagba arakunrin adegboyega oye tola ni o ma si so loju ego igbimo elenu meta ni ogun awon o leyi ti yo tun mu iru gogo jawe sobi ohun to ni se pelu ipese eja labele lorilede yi o fo kenke oro ohun si gbura ye o lasiko to lanfani lati kopa nibi eto keyi to waye ni ojobo nilu Abuja ibe gangan lo ma ti kese to lori telemo awon orilede Nigeria to nbe nikale ti won pejupese si bi eto ohun o ni gbogbo awon aba lori ran leyi ti o se iranlowo fun eto ohun leyi ti won ti saju tepepe re la won yo se Mulore, oh, the balance is only so key. Only war, Nino war on your punch to daddy, Lodima to Naomi.
0: My little Shajaku, pardon, you will let Quara, he only let me my shop, Belaye, honorable or that's to do, or Lushala, or Tishabek, I shall come back, or Burashi, or come Conway, or Tishabek, or Bakaba, or Tifiago, shall do APC, Sile, Nino letter, and let you off your good Joshua Kaja, and do. 36 is sorry we totally see le she ti wa diamond 88.7 fm lawe nbe ohun ni honorable odetudo lo ti je ko di mimo pe ohun ti tori letter na si eni ti o je alaga ekun ward ajase ward 2 iyen ni joba ipile irepado ni ipile kwara o je ko di mimo pe ohun gbe igbese yen leyin ifikuluku ifinukona pelu awon ti won je agbagba ninu egbe oselo ati awon ti won je lati leyin ohun ati ore ati ebe owa te waju o ni papa julo leyin igba to wo ye si awon ohun to sele ninu egbe oselu na owa te waju o ni pe igbese ti ohun gbe ye ohun gbe leyin igba ti ohun fi bo to ohun boju wo ibi ti ohun lo leka eto oselu ati ona ti ohun gba lati fi soju awon eniyan ohun de gongo lona ti idekun yo fi deba awon eniyan ohun ewo iroyin ni won tari si yara iroyin ile ise tiwa diamond 88.7 fm Ilorin.
1: Ole o madam Alegongo o de wo ninu wero yi the nation to jade lojumo toni won pe ohun to ba jora bayi la fi wero ipo epa won lojo ko si eliri adigbona ku won lojo
0: da ba won
1: o mi fere gege bo ba ngbo wo ske
0: yewo
1: yo tele o won ni ijoba apapo orilede wa Nigeria le kan si o ni won ma tun da bebe lara yato ti bebe bi won ti so loju ego ikokan leyi ti yo se agbeyewo bi owo sesin ya si lawon ile ise oba gbogbo leyi to je ti ijoba orilede Nigeria won ni awon ministries department tema agencies iyan lajo ni mo ni o bakan na ni won tun se igbelewon bi won ti se daada to lori itakun ayelujara iyan lori ati ayelujara ko wa awon ta si website won ni eni ajo kan ta mo si Bureau of Public Service Reform pelu ifowosowopo pelu egbe kan e ti won pe ni GovTech Africa ni won mo nbe leyin asise igbelewon awon ate ayelujara leyi to je ti awon ile ise oba to je ti ijoba apapo orilede Nigeria fun todun 2026 lati wo isowo bi won tin sisa si ki won si se kini ohun pelu igbelewon bi kini ohun tin lo lagbala ye o en tin se oga agba parapata fun ile ise oba yi ti won pe ni Bureau of Public Service Reform iyen dokita Dazuki Ibrahim Arabi ni o ma je ko di mo wi pe ajumose po te mo ifowosowo kini o ni o mo ni se pelu ati daju pe iwa gbangba la santa kini o mo waye o ati lati mu ki owo ise ko tubo le ma ya se lagbanrin isejoba ati lati daju pe modomodo isejoba o san de gbogbo ese kuku lorilede Nigeria o gbo balance le lori soki o mi the nation lo tu seri e ganu si royin laaro otuni
0: eje kemi na o se be wa ni wa iroyin the punch to jade loju mo tane gege bi omo ile to nsoju ekun ijoba ibile edun to nsoju ekun idibo edun iyen ni legbimo asofin ipinle kwara saba saba gideon ohun na ti se be o kogbo kogbo o kokoko isason o se be kuro ninu egbe oselu apc o wajo di mimo o ni ohun gbe igbese yen leyin igba ti ohun ti se be ti ohun ti boju wo bi won se ntuko egbe oselu apc nipinle kwara ise dede ati fifun olukuluku laaye lati le fohun ninu egbe oselu na saba gideon ohun ni oje alaga ile igbimo asofin ipinle kwara iyun loka awon wasin iyun chairman of the house committee on livestock o te waju o lega bi o se kede oro yen fun iwe iroyin the punch lati ori ero alagbe kan nilu ilorin iyun lana ti sojo ojabo o wa te waju ipe igbese yi lohun gbe leyin igba ti ohun ti fikun lukun finu kona pelu awon eniyan ekun ohun ati awon ti won se koko se pataki leka eto oselo gideon ohun ni o fi letter ti o kan date ojo kokodi ni ogun osu kejo eyin august 19 2026 si ori re o wa tari letter awon si eni ti o je alaga egbe oselu apc ti iyen ti ward 3 ni Saragi njoba ibile edu iyen chairman of Saragi ward 3 njoba ibile edu ni ipinle Kwara inu wa the punch ni we yan le tin tesi
1: o tun ya o eje lo si ipinle Eko ni bi ti na le tin tan yin yin yin
0: Eko kintan lorin kintan lorin inu ale yin yin o ma mu lo lo mo
1: o tan lorin
0: eh eh a so pe ka ta ati ni lorin
1: ani solar street light
0: okay
1: o ma ko ti wa ni re wole dina
0: mo ri o ma ton eh mama so pe bi ti ina tin ton kokan mo ina ton mi lodo ti wa na ko ara te waju
1: koko le koko won ni eko te ri yen ki mo ko sa
0: awa nu opo sa nlorin te waju
1: olorun ni bo to fun mi
0: te waju a ko sa
1: ninu we ni de sa
0: o se mo intro to make sense ni te waju intro e se make sense
1: o go latodo mawo laaro ore ofe ye mi o de wo ninu wero in the nation to jade lojumo to ni o mi bo ba ngba wo ske
0: ye wo
1: ni o mo tele o ile si olopa ni o mo ti parowa si egbe awon awako ta mo si NURTW te mo egbe RTEAN lati fi opin si waja gidi jagan saju eto idibo Tombo, and it is a commissioner olopa ni ipinle Eko CP fatality jane ni omo ti parowa o si gbogbo awon ti won je kekan te je adari o ninu egbe eto amase National Union of Road Transport Workers NURTW te ma egbe Road Transport Employers Association of Nigeria RTEAN lati ri daju pe gbogbo won fo pe se ohun to ni se pelu iwa janduko te mo iwa jagiri jagan ati wipe ki won ri daju pe kini ohun o mo jerodo lomo mi o anwuwa alaya herimo olohun kike ma parks ibe yen ma parks ibe yen
0: won ma alaya baba mi te waju
1: won ni gbogbo e parawata ni ka ma fo pe si o saju eto edibo gbogbo ti o waye lodo 2027 ti jani ni o ma fucking kill na lasiko ti o lanfani o lati ma soro apile ko re ni bi eto kan iti wane ili si yon lakpa ni biti wante lanfa ni lati ma foro je wow pwen lwa yon odo lati se ame a yajon ojo yon odo lakba ye futo do 2026 ita waye wane etu na loma wayo ni agbegbe ikeja ni ilweko ili si yon lakpa wante si wajo wane enyo odo gagan enyo mandi opakutele lati mukide kwa soke tulone kode bo lwe de Nigeria emoja ki wano yo gagabi onwelo tabi inise janduku tabi inise adaluru nitorina eje omo orilede Nigeria riri o bo balance re loni soki the nation lo seri e laaro tuni o
0: to ba sure fun yin egbe mi re ile ejo sugbon to wa lọwọ mi yi mi o ni julẹ bdm bdm lo so be e je lo pe lọwọ ja ta ba pada de kini nbe lọwọ bdm ti o be julẹ a ma yan na re ambo
1: e le nbe won o
0: e ku kale
3: Better be an iron and care. The good for your body, yeah, you, yeah.
4: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC. Available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
5: Ya agbara olorun alaye tun ti de o lati debira gege bi ise re ninu aye gbogbo e ga alaye ni bi soji awe ati adura olojodun olojo mokanlelogun 21 days prayer na fasting ninu ijo alafia oluwa baptist church osere ilorin soji awe ati adura na yo ma waye bere lati ojo kesan si ojo kokandini ogbon 9 to 29 august 2026 pelu akori unlimited grace ori ofe ti ko lodi won 2 corinthians 9 verse 8 awon iranse olorun ti olorun yo ma Lati muki ori ofe alai lodi wan. Wasori gbogbo eja omo eniyan. Evangelist Dr. Oyebanji, Reverend Bolaji Odejide, Reverend Noah Adeosun, Temo Reverend Dr. Oloyeje, Isoji ni o ma waye ni agogo mefa owuro ati agogo marun role ojojumo. Tojo Isimi Sunday yo ma waye ni agogo meji abo owuro ati agogo mewa owuro. Ore wa kilo wan duro je. Iwo na darapo mo Isoji alagbara yi lati gba unlimited grace lori ise ohun ijile re. Mo ti seto lati gba temi. Igbi my soji lolu keje
6: o fẹran ounje amọ o kurira ibale inu to ma nwaye latari inu kikun aya tita atai sile ounje ninu tiki je ko jafafa leyin ounje ma gba ibale inu laye lati je gaba ojo re gascol antacid yo pale inu kikun mo kia kia tara ri o si pada bo sipo logan ase lona marun ototo olomi to nbe nu sore atoni koro jije gascol ise re da owo ri ogupa ko si soro lati ri yan itura yan igboya gascol antacid o ti wa kakiri ile itaja ladugo re gascol antacid itura kia kia pelu alafia ile ise fitsin healthcare plc lo se

0: àwọn onídàámu wa aláwọ̀ púpọ̀ lẹ́hàn dé ẹkú ètò.
1: Ọ̀rẹ́ ẹ ṣe ọ̀fẹ́ ìwòye ti yín náà dúpẹ́ o. Ẹja tó ẹlòmíì ti ń bẹ̀ ń bẹ̀ ẹ máa fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ sí a ẹ máa gbàgbé kẹfọ́ ọkọ̀ yín bẹ̀. Àti ibi tí àtẹ̀jíṣẹ́ ọ̀hún ti ọba ti wá àbáyín kábòdì.
2: Wọ́n ní àwọn olóṣèlú méjì tí wọ́n fẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ nítorí pé wọ́n pàdánù tíkẹ́ẹ̀tì inú ẹgbẹ́ òṣèlú APC and they were offered tickets by the PDP. Wọ́n ní some of them no longer have zoning in their favour but they want to keep themselves in power. Bí wọ́n ṣe fi àtẹ̀jíṣẹ́
1: ọ̀hún
2: ránṣẹ́ nìyẹn dada adéwálé.
1: Ọ̀dà ẹ ṣeun fún ìwòye tìyín náà. Hello.
3: Hello.
1: Ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀.
1: Ẹ ṣeun ó kọ yín o.
3: Abẹ̀lẹ̀kàrí kàrá ni láti Bábú.
1: Ó yà ẹ dá sí ti bẹ̀ ń lẹ̀.
3: Àwọn tán fi ẹgbẹ́ òṣèlú lẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa fi lẹ̀ lábá ti dìbò tán kálukú wọn ní ọjọ́ tó ń nù bẹ́ẹ̀ kọ́lọ́ kí wọ́n sábà já ọmọ ìpalára ti cdm wọn ní tó kó wu ọpapọ̀ àwọn ọlọ́pàá náà nítorí kéèsì kan ti sẹ́yìn lójúmílí àwọn ọlọ́pàá náà tẹ́ bá fẹ́ gbé ẹ papọ̀ ni wọ́n wá ní báwọn bá mú gbé ọpapọ̀ náà wá tó yẹ ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yẹ ju ẹ̀rọ kọ̀ọ̀kan pẹ̀lú tó bá ṣe inú wọn náà káwọn náà yọjú ẹ̀ jáde cdm rí sọ ẹsẹ̀ wọn pípò.
1: Ọ̀dà ẹ ṣeun fún ìwòye tí bó ṣe jẹ́ pé ọ̀kan nínú ìròyìn tí aláǹfààní láti kà láàárọ̀ iléeṣẹ́ ọlọ́pàá àwọn náà jáde ò wọ́n kọ ìpàkọ́ sí àwọn ẹ̀sùn tí bdm fi kàn wọ́n. Wọ́n ní owó àwọn rèé funfun nẹ́nẹ́ ni wọ́n ní ẹ̀gbọ́ owó àwọn ò sí nídìí ààbò sí àwọn ò lọ́wọ́ nínú
4: ìfọwọ́sowọ́pọ̀ institution ni kò ní judiciary kò ní media kìnnìkan kò ní bí orí diamond fm kìnnìkan kò ní àjọ ológun but individual ayẹ I believe kí vdm kó wọn veil identity àwọn tó sọ pé wọn hede àwọn.
1: Ọ̀dà ẹjẹ́ a tún gbé ìpè ọyọ kan sí kó tó di bá àmọ́ àdìgbà àdàgbà wa kúrò lórí ètò ẹ̀lọ́ ẹ̀ káàárọ̀ o.
5: Ẹ káàárọ̀.
1: Ẹ ṣeun ó kọ yín o.
5: Orúkọ mi ni Sunday láti Sábòkè.
1: Ó yà ẹ dá sí ròyìn.
5: Nǹkan tí mo rí bẹ̀ ni pé gbogbo nǹkan láyé yìí kéèyàn ní ìtẹ́lọ́rùn ni nítorí pé gbogbo àwọn tó ń ṣe wọ́n ń jà fún tara wọn ni wọ́n jà fún àwa mẹ̀kúnù tíbì kan ò bá gbé yín tẹ́ ń sá lọ bì kan yẹn ṣé ibi tẹ wà yẹn náà kì í sẹ́yìn náà lẹ́bàá jẹ́ ni kẹsàn-án sá kúrò mẹ́ ìyẹn ti òṣèlú mo mọ̀ pé èèyàn kan ò ní lágbára ju èèyàn tó mú dàda ni lọ èèyàn tó mú rí dàda ni àti èèyàn tó mú di dàda ni ṣùgbọ́n táwọn ọlọ́pàá yẹn àwọn amòfin wa ti bá wa sọ bíi pé kò yẹ kó kó wọn papọ̀ tọ ọlọ́run mọ̀ yanjú wọn.
1: Ọ̀dà ẹ ṣe àdúrà rẹ̀ tó gbà ní a máa ríire o yéé mọ̀ tó gbẹnu tán omidá ọ̀gbọ́njá máa lọ lé fún tààrọ̀ tó ní ọlọ́run ló ké ibà nígbà èèyàn fi wòye wọn hàn tá tó ní jésù olúwa. Ọlọ́run ló ké àdúpẹ́ o agòkè àtúnṣàlàyé àtàlàáfíà fún atúríkẹ̀lẹ̀ ẹ̀mẹ́ tó ògùn bámọ̀ tó jẹ́ láàárọ̀ tó ní ọlọ́run ṣe bá ti ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ lámẹ̀tọ́ wa agbẹjọ́rò paul àjíròbà láṣẹ̀dùmàrè bàbá tí ń dárúkọ agbẹjọ́rò paul àjíròbà àmọ̀fi san kun lẹ́yìn senior advocate of nigeria láìpẹ́ láì jìnà bẹ́ẹ̀ ni ó rí o ọ̀rọ̀ jáde àṣẹra mú ní gògògóńgò ni o bó bá ti di aago mẹ́wàá láàrọ̀ ni ẹ láǹfààní láti pàdé omidan tí ń da gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ lórí ọ̀dàn lórí ètò tàpẹ̀ ní ẹ̀bá wa dá sí i láago méjì ọ̀sán òní ẹ má gbàgbé o yọ̀lẹ̀ ti kẹ lórí ètò tàpẹ̀ ní gbẹdú extra àgbàlá òye pẹ̀lú mr gbẹnu sí ganu sí àjọmọ̀ gbẹnu sí gangan gbẹnu sẹ lọ́sàn-án tòní ni yọ̀lẹ̀ ti kẹ gan yóò fa kékeré ọlárẹ̀wájú òye wọlé lóòkọ tèmi fún ìkọ ní ṣe wá ṣe ṣe program lè ṣe ni mo sọ kí ló ṣe ọmọ ìbá.
2: No, you have to sign.
1: You have to gba àrọ̀rọ̀ bomi wá ọmọ ìbá bomi wá bá mú bí slẹ́rì kan. Ìkọ ní ṣe wá àwọn alábẹ̀gbẹ̀ tó dáa ṣe ikú ọ̀wá nípa láàánú wa.
2: Bàbá mi ti jẹ mi lówó advert bí slẹ́rì. Owó advert bí slẹ́rì
1: máa ń gbà. Ṣèbí mo dá nǹkan bí slẹ́rì.
2: Màá gbà látòkè tọ́jú ẹ̀ ò lè kú kò lè kú.
1: Bí ọ
2: adúpẹ́lẹ̀ ọ̀gbìn tí bá dá sí lójúmọ́ tòní omidan ọláyínká ìjẹni ajíbádé lórí
1: ọkọ̀ tó máa lọ ìwòye lámẹ̀tọ́ wa ti mọ́ ti ẹ̀yìn ara lé ó yàtọ̀ gédéńgbé sí ìwòye àwa tọkùn méjèèjì ti mọ́ ti kàn ní diamond 80.7 fm nílẹ̀ ìlọrin ọlọ́run iwájú òye wọlé ló kọ́ tèmi o.

ọmọ Kwara ṣe gbàgbé àṣeyọrí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara ebi ò pa wá ní Kwara lásìkò ẹgbẹ́ òṣèlú PDP àlàáfíà jọba lásìkò PDP àwọn ọlọ́jà ń tàtàjìrì lásìkò PDP ọmọ Kwara ń kọ́lé mọ́lé bẹ́ẹ̀ lọ́n ralẹ̀ mọ́lẹ̀ gbogbo ọmọ Kwara ń gbé nǹkan rí ṣe àwọn bàbá ṣe baba rere nínú ilé wọn lónìí wá ń kọ́ èrò àti mọ̀kàrúrù ni ọ̀pákùtẹ̀lẹ̀ ìṣèjọba àwọn tó wà lórí àlééfà irọ́ funfun báláwo ni wọ́n fi ń darí wa rìbáríbo ọmọ Kwara etí yín dà ẹ má já jásìkò tó ìdààmú àwọn ará abílẹ̀ kan sí yìí o ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú PDP ìgbà yóò sàn wá síre ìkéde yìí wá láti ọ́fíìsì alukoro ẹgbẹ́ PDP nípínlẹ̀ Kwara PDP Power PDMP Olóyè

0: ṣáájú. Ọ̀dà ẹjẹ́ a máa bọ̀ nílé ẹjẹ́ a kẹsẹ̀ sọ́nà kátẹ́pẹ́pẹ́ ètò fún ti àkókò tá a wà yé. Àwọn àlejò mi wọ́n ti wà ń kalẹ̀ ṣùgbọ́n kó tó di pé wọ́n sì sọ lójú egun àwọn àlejò mi lórí ètò fún ti àkókò tá a wà yé. Ẹjẹ́ ń sáré lu kinní náà mọ́ bọ̀.
1: Sanwó fún tí gbogbo ohun tí ẹ sì gbọ́ lórí ètò náà jẹ́ èrò àwọn onígbàwọ́ ètò ọ̀hún láì ní ohunkóhun ṣe pẹ̀lú iléeṣẹ́ wa Diamond 8.7 FM. Ètò tí ẹ fẹ́ gbọ́ yìí jẹ́ ètò tí wọ́n sanwó fún tí gbogbo ohun tí ẹ bá sì gbọ́ lórí ètò náà jẹ́ èrò àwọn onígbàwọ́ ètò ọ̀hún láì ní ohunkóhun ṣe pẹ̀lú iléeṣẹ́ wa Diamond 88.7 FM. Iléeṣẹ́ Diamond 88.7 FM ṣèlérí láti tẹ̀síwájú pẹ̀lú ìlànà ìkọ́ṣẹ́mọṣẹ́ tí ẹ mọ̀ wá mọ́. Ẹ ṣeun fún ìfẹ́ tí ẹni sí wa.
2: Ìtẹ́wẹ́ gbọ́ yìí nítorí tí wọ́n ṣe onígbọ̀wọ̀ fún ìrírí tó wá lé orí rẹ̀ kì í ṣe ti atọ́kùn àbí ti ìkànnì Diamond 88.7 tó wà ní ìlọrin ní ìpínlẹ̀ Kwara ṣetán. A ti farajìn fún ìlànà iṣẹ́ ìròyìn tó bá ìgbà mu tó sì bá òfin mu.
0: Ó yẹ ẹja lọ sọ inú ètò fún ti àkókò yìí gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan. Ẹ mọ̀ gbàgbé pé gbogbo ìwòye àwọn àlejò mi ti mọ ti ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí ó yàtọ̀ gédéńgbé o sí ìwòye mi tí mo jẹ́ atọ́kùn ti mọ ti ìkànnì Diamond 88.7 FM nílé ìlọrin. Ẹjẹ́ máa fi àsìkò yìí kí n máa fi kí àwọn àlejò mi káàbọ̀ sórí ètò fún tààrọ̀ ọ̀tún ní pé wọ́n tún kó ọjọ́ mẹ́ta wọ́n ní bó bá ti tó ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tá a ti rí rẹ ni ẹ̀kọ́ ẹ̀ àti náà là ń kíra ẹni. Ẹjẹ́ máa kí Alhaji Abdulrasheed Waziri ọmọ àwọn àgbàlagbà ire káàbọ̀ sórí ètò. Alhaji ẹ bá ń sálámọ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń bọ̀ wá lásìkò yìí.
3: Assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.
0: Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh.
3: A kí gbogbo ọmọ Nàìjíríà a sì kí gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara pátápátá bí títí èyí fi ń gbọ́ wa lọ́hùn ní jódi.
0: Àṣeyọrí
3: ọ̀pọ̀ ọjọ́lẹ̀ ni o èmi a ṣe púpọ̀ láyé.
0: Àmì Ọlọ́run adúpẹ́ ẹnì kejì wọn tí àjọmọ̀ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ètò tòní náà ni Malam Bolaji Agbábíàká ẹ̀yin náà bá ń sálámọ̀ sí gbogbo àwọn tó ń bọ̀ wá nílé pé wọn kò dédé àsìkò yìí o.
4: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.
4: A kí àwọn aráalé o etí tẹ̀ fi ń bọ̀ ní ju ojú tẹ̀ fi ń wọ̀ ní fọ́ o.
0: Àmì Ọlọ́run ọ̀rọ̀ ẹja tètè mú kinní ọ̀pá pàápàá tó ra àròjọ mu sùn lókun ọ̀nà Abayọlá pètò yìí ohun tá a sì mọ yiriwo lórí ètò yìí náà ó ní ṣe pẹ̀lú bó ti ń lọ alágbo òṣèlú pàápàá jùlọ lásìkò tí a wà yé. Ẹja kí n ti ọ̀dọ̀ Malam Bolaji Agbábíàká kí n ti ọ̀dọ̀ wọn bẹ̀rẹ̀ fún ti àárọ̀ tòní. Ẹ rí wípé ní nǹkan bíi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn nípínlẹ̀ Ọ̀ṣun ètò ìdìbò gómìnà wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bàbá wa ń sọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí ẹ rí pé ìpínlẹ̀ tó súnmọ́ wa gbagbagba ni tá a lè pè ní ìpínlẹ̀ alámúlétì wa. Ètò ìdìbò gómìnà ti wáyé ńbẹ̀ ó ti lọ ẹni jáwé olúborí ó ti jáwé olúborí ẹni fìdí rẹmi náà ó fìdí rẹmi ńbẹ̀ bẹ́ẹ̀ bí kinní ọ̀hún ti lọ. Ìbéèrè tí mo wá fẹ́ bèèrè lọ́wọ́ yín ni pé kí ni àwọn ẹ̀kọ́ tá a lè sọ pé ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn ẹgbẹ́ òṣèlú tẹ̀yìn wà kí ni àwọn ẹ̀kọ́ tẹ̀ rí kọ́ tẹ̀ rí fàyọ àwọn kò mọ òkun wo gangan lẹ láǹfààní láti fàyọ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ léyìí tẹ̀yìn rí pé ó ṣe ìrànlọ́wọ́ tó pọ̀ gbáà fún ẹgbẹ́ òṣèlú Accord Party tí wọ́n fi jáwé olúborí níbi ètò ìdìbò tó wáyé o nípínlẹ̀ Ọ̀ṣun. Malam Bolaji Agbábíàká.
4: Ẹ ṣeun atọ́kùn ẹ̀kọ́ tí a rí níbẹ̀ ni pé ìpínlẹ̀ Ọ̀ṣun wọn fara pẹ́ wa ní Kwara níbi torí pé a ti ṣèjọba rí àìsímọ̀ tí bẹ́ẹ̀ nínú nǹkan ìjọba. Ẹ̀kọ́ tí mo fẹ́ ká rí níbẹ̀ ni pé transparency wà lọ́rọ̀ ìjọba wọn ní ṣíṣe ní Ọ̀ṣun. Accountability jẹ́ wà ńbẹ́ in the sense that pé nǹkan tí a ń ṣe níjọba àná tá a ti ṣe rí a máa fi hàn gbangba o. A máa fi hàn gbangba pé nǹkan báyìí la fẹ́ ṣe tí gbogbo òlú ó sì mọ̀ ó yàtọ̀ nǹkan jàǹ tí ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí o. Accountability ni pé bí kọ́bọ̀ bá dé Kwara níjọba àná a máa jẹ́ mọ̀ talk of allocation tó bá dé ìjọba àná máa jẹ́ mọ̀ pé tọ́rọ́ ló wà o kọ́bọ̀ ló wà o ìjọba àná máa jẹ́ mọ̀ even ìtàlá jẹrẹrẹ rẹ bẹ ní òwò àjì àrúwá ìjọba àná máa ń bẹ pé báyìí la ní tá a pa a máa jẹ mọ irú ẹ lọ́sẹ̀lẹ̀ lọ́sùn kí wọ́n sáwò ni pé kọ́ra infrastructure wà lára ẹ̀kọ́ tá a kọ́ tó pé ìjọba àná infrastructure tá a ṣe ìbẹ́lẹ̀ ní tí ò ṣe fọwọ́ bò lábẹ́ bẹ́ẹ̀ tí mo fi ọ bẹ́ẹ̀ nǹkan infrastructure tó ṣe pé tẹ́ ẹ bá lo àwọn ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ wọn lábẹ́ẹ̀bẹ̀ tó bí wọ́n sí àwọn arísìírísìí àwọn àǹfààní síbẹ̀ pẹ́ bá olùfẹ́ nísìn ọwọ́ adélé kéde bẹ́ẹ̀ tí ń jẹ́kọ̀ọ́ fún wọn ejigbo láwọn project tó ṣe ìbẹ́ẹ̀ńbẹ́ ìfàsọ́jọ́ ilé àrọ̀gún ni ilé sàrí àìsàn ọmọ bẹ̀rẹ̀ àmọ́ kan bẹ̀ àwọn ogun àwọn ìlú tó ń lọ yìí wọ́n jẹ́ àmọ̀ pé gbogbo owó jà rẹ̀ débẹ̀ káwọn àtọkọ fún ẹwẹ́ bí àwọn civil servant lérò àwọn òṣìṣẹ́ àtẹ̀tọ̀ àwọn tó fẹ́ ètì lábẹ́ bẹ́ẹ̀ ni pé ìjọba erísìírísìí ìjọba ni mo wá ìjọba sì máa jẹ gbèsè lẹ̀lẹ̀ ìjọba àkànlẹ̀ ló san nígbà táwọn eléke ìjọba gbàjọba ẹgbẹ́ tó fi gbé wọlé kì í ṣe ẹgbẹ́ tó kó ìjọba o gbogbo èsòsì ìjọba lẹ̀lẹ̀ adélékè san kò ní pé ìjọba tí ń tó fẹ́ parí tó fi wọlé lẹ́ẹ̀kejì ọ̀sán tẹ́yẹ ká tún àpẹẹrẹ ká má pẹ̀lú wa bí irú ọ̀yọ́ state náà ìjọba tó kú ń bẹ̀ tí Mákindé fi gbà ó yàtọ̀ sí ìjọba tó kú ń bẹ̀ pèsè òun náà bá ń bẹ̀ ọ̀sán bẹ̀ ká wá fi wé àwọn kan gbà tí ó fẹ́ gbàjọba lọ wá ń jọ náà wọ́n wá pa irọ́ kan láyé àwọn ẹyẹ lòdì ìsinsì wọ́n ní kogi tó súnmọ́ àmì ń gba ẹ báyìí ọ̀yọ́ ń gbé báyìí ọ̀sùn ń gba ẹ báyìí ogun ń gba ẹ báyìí tí ó sì rí bẹ́ẹ̀ àpárá àwọn ọ̀pọ̀lọpọ̀ bí ìtẹ́ ń bẹ láyé nísìnyí nínú àwọn tẹ́jọ parọ́ ń jọ náà wọ́n tún bá ká wá fi wé pò tí Kwara wà lónìí ìjẹ́wé fẹ́rísàn sí sàbàtì wà kò sí o wọ́n fẹ́rísàn sí wà ní wàrà àkátọ́ ọ̀ràn ọ̀sùn lọ́wọ́ ò tó fi wọlé o ìfún àwọn pensioners wa wọn jẹ́ ọ́gá tí kan ní ọ̀sùn báyìí Kwara Adeleke tún fi kún ó tún fún wọn ní medical allowance ó tún fún àwọn bàbá àtọ́fẹ̀yìntì ó tún fún wọn àwọn òṣìṣẹ́ tó wá ṣe ìgbésẹ̀ kan pé ọ̀dà ẹ̀ fún wọn palliative wọn gbé mẹ́mò lọ́wájú ẹ̀ wọ́n láwọn ọmọ gba 20,000 pé wọ́n fún àwọn agbára àwọn ọ̀ka o wọ́n mọ̀ fún 20,000 ẹ̀mẹ́jì nọ́mbà kan tó dìgbò yìí tí ń jẹ́ pé traffic mo ní pé ìjọba ńlẹ̀ yìí ń gbà ká fi ṣèjọba táwọn òṣìṣẹ́ bá gbé nǹkan wá fún dr afafta ahmed tó bá pé 15 naira gbé wá tó gbé 10 naira ẹ̀mẹ́rẹ́ mi rẹ̀ ẹ̀ rí fàtà yìí yóò sọ pé èlé lágbára láti san 15 naira 10 naira nísan gba kwaisi dr bukola saraki wọ́n fàyè lẹ̀ káwọn òṣìṣẹ́ rí wọn láti gbowó láti jòkó jẹ́mi tó rọrùn ọ̀rọ̀ kò dàbí eléyìí tá a lò lọ yìí àmọ́ ọba òṣìṣẹ́ náà ti rí lápèjúwe pé òṣìṣẹ́ wà lára àwọn tó gbé adélékè wọlé àti iṣẹ́ ríire káwá òṣìṣẹ́ náà ṣe wà nísìnyí ojú kan níṣẹ́ wà o ìfàsọ́jọ́ tẹ́lá àwọn ṣe Kwara tá a bá gbé nísìnyí ká gbé láti unity flyover ẹ wá yà sí Ahmadu Bello way convent center jerry náà lọ́wọ́ o finance house jerry lọ́wọ́ o court house jerry lọ́wọ́ o revenue house jerry lọ́wọ́ o ọ̀bù jerry lọ́wọ́ o káwá sọ bẹ́ẹ̀ lọ ṣé bẹ́ẹ̀ kú ló ń gbé bẹ́ẹ̀ o olóòtú ẹ̀kú ló ń gbé bẹ́ẹ̀ àwọn olówó ní ń gbé bẹ́ẹ̀ ẹ wá lọ káwájú wọn dàbí pé káṣọ nǹkan tẹ́sí sínú ọ̀fà local government káwá sọ fẹ́ lóṣù local government kí ni wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n jà ìjọba ìbílẹ̀ díbẹ̀ ìpínlẹ̀ díbẹ̀ káṣọ central wa yìí lẹ́gbẹ̀ẹ́ ẹnu jẹ́ àrò yìí local government kan ló belong sí local government kan ló belong káṣọ lọ sáàtù káṣọ wọ́n jà àwọn tó wà ń bẹ́ẹ̀ léèrè tá a lè jẹ́ ìjọba tí ń bọ̀ wáyì tó wà ń bẹ́ẹ̀ lọ́wọ́ yìí tó ti dáàfin wí ẹ pé ń gbà náà táwọn tó yẹ ló parọ́ pé irú ọ̀yọ́ nísìn mímọ wèjì wọn gba 80,000 naira ogun wọn gba 75,000 naira ọ̀sùn tó dìgbò bí ẹsẹ̀ méjì tán wọlé wọn gba 75,000 naira mímọ wèjì wọn kogi tó súnmọ́ àmì wọn gba 72,500 kwara wọn gba 70,000 àbọ̀sù wájú náà ni a ṣe gbá a ṣàwo ìjẹ́ owó tó wọ ojú ọsùn 5 náà lónìí mọ́ ẹ wà wọn lọ́wọ́ fi kún àyè nísìn àwọn ìlú àbáwọn ní mínímọ́ wèjì wọn àbá wọn nísìn 70,000 àtàwọn òṣìṣẹ́ ń gbà nísìn ń kò nira bá wọn.
0: tẹ̀sí lẹ́rìí fún tẹ̀sí.
4: èrí wà wọ àgbọ̀gbà káwọn ní mọ̀ọ́ báyìí.
0: ẹnì sọ́nà.
4: iṣẹ́ ọ̀rọ̀ ká mọ̀ pọ̀lú ẹ̀rí ni. pọ̀lú ẹ̀rí gbogbo ta bá sọ tó ti ráì tí n fi yẹ pé àní ọ̀sùn tó dìbò tó wọlé yìí òṣìṣẹ́ ìjọba àti àwọn afẹ̀yìntì wọn ìlú náà ń jẹ́ kọ́ fún ìjọba tí ń bẹ́ẹ̀ mẹ́wàá ìpé ìjọba wa yìí o kò sí transparency tó wà lọ́wọ́ ní Kwara wa yìí kò sí transparency kò sí accountability àmì alókèrè tí ń dé náà kódà àwọn bí àwọn chairman kan wá lérí kan nìkan tábà ti béèrè pé èlò ilẹ̀ ń gbà lálùkọ́ láàrin oṣù báyìí wọ́n náà wọ́n múra wá ni ó yẹ kí àwọn chairman ó fọwọ́ di ojú ni ìjọba yìí àti sẹ́rí ní Kwara yìí tí wọ́n sì mọ̀ tọwọ́ jà yẹn bẹ káwá sọ sẹ́nà kúlù kan ní ọkọ̀ àṣù báyìí ní abẹ́sẹ̀ àtọ́wà ní kọ́ọ̀rọ̀ yín bí báyìí wọ́n bàjẹ́ wọ́n ń wá láti ghana wọ́n láti kùtọ́nù wọ́n ṣe tẹ́sìmẹ̀ wọ́n ti bàjẹ́ lóṣù dilapidated wọn metropolitan square alaba sọ́jọ́ ni tẹ́mi tọkọ bẹ̀rẹ̀ láti àfilọ́ ṣe ó pé eagle square ń bẹ lábùjá tọ́ máa ṣe program stadium là máa ń lò tọ́ máa pe wọ́n máa bàjẹ́ bí ẹ̀gbìn nǹkan kan máa wà ń bẹ́ ko si maintenance be mo KWRS Dr. Fatala me lo in se te ngba ti ri se se de o po last verse to wo yi tin gba danu yi ka fi mo majire o gbe o ni jobo o nilo tin jere fun won I je so fun jobo ni 7 years won mo 7 years won 7 years to wa pe owo tin wa lati wa ti gba I je won le dispose fun wa mo le ju gba fa di sin sin ti fi ya pe ijoba na daju to nilo o gbogbo omo ni na se a to ara le ti mo pe ijoba na o daju to nilo tori transfer si wa nbe
0: ora eyi eje ki n ma bo wa si odo Alhaji Abdulrasheed Waziri omo awon agbalagba ire eyi won ni kisu o to diyan agosu lodo gege be ti gbo lenu mana Bolaji Agbabiaka on to ni se pelu awon eko ti egbe oselu PDP te ko ninu eto idibo gomina to waye ni pele Osun o la yanana eyin gege bi omo egbe oselu PDP awon ti menu ba awon kankan kila awon nkan teyin na tun ni so gege bi omo egbe oselu PDP pe ah legbe oselu wa lasiko ta wa yi awon eko bayi awon eko bayi ohun to ran egbe oselu akọ party lowo nipinle osun tan fi jawe olubori re boya ta wa na ba samulo re gege bi egbe oselu alatako kan gbogi nipinle Kwara boya nkan o senu re
3: ese on olotu leri nti njeko opolopo nkan to ba sele si yen yi ati o yato si te yan kanu we ati tira te yu se ita ba wo to se ni pile osun awon kan ta de le ke se yi o je nta wa na ti se ri ngba ta koko gba joba
0: egbe oselu PDP ni pile Kwara
3: ti se ri
0: e ti se seyin
3: ati gba ti doctor Bukola Saraki to da ko won gba ta fi gba governor e pe gbogbo cabinet won pe odo lopoju nnu awon olugbowo won jo na o si je ke ni gbo an ta ti yan gba awon tan ni lakai ni to je pe gbogbo function won je won function ko si pe mo yan lese ai mo yan commissioner ko wa ni governor ko bo e ba wo history gbogbo awon ti won di commissioner gba na awon ara le o ma gbo wa bayi
0: eni so le
3: te ba wo issue an to di commissioner gba na ani commissioner ani special advisor ani special assistant ani awon leo to tun soju ijoba ni local government kokan ko da ngba ngba ton yan leo won wa pi won je pe iwo omo lo west nisin won gbe lo bi Kwara North iwo omo lo east nisin won gbe lo Kwara South lata pe governor ri pe won o fe ma gbo won ni won pe eyin yi nisin e ma wa pelu awon local government e je ma man tin ma je nkan soro won ati tin mo fun won lowo bo won se se bo won se na bo won se won se se tan la won ko si mi memo yi nje won fi sise abi won fi sise o to wa yan yek youth coordinator te ke bo do ko ba ni soro nisin abi kini kan ba sele odo awon won yi le lo ke se ko won kan yan won jo na won kan ba ndo won o tun fun won lo fi shaka alawon si si won gba sawari won si da debi pe awon na won to wan gbe empowerment si nke awon eyin na se empowerment fa awon yan ke se pe gugu yan ko ni o mo gugu yan ko le ri governance gugu yan ko le ri governor so gugu gba yan de ni ko lo sara ki wa jokun gba na o wo pe ya gugu ilu bi ilu se ri kini nja won se ni ya gugu tin ja won se ri ya omojuto te ba wo ijoba na gba ti je gba backup ko la sara ki si ijoba gbogbo nkan ni won touch education ni ethics ni gbogbo nkan to ma pe igba igbadun ti osisi o fi ma so pe ah mo sise ijoba mo jere te ba wo gba na ni si ko si civil servant ti so far ngba ti Dr. Backup Kola Sara ti se ijoba eh gbe ko da elomi gbogbo level re le ba to nkan gan yo si ko le bi se yo si se gbogbo te kin o si ko se ke boya mo je palm sec mo je director kankan won an bado wa te pe a ni gbon kankan te pe a ka ko memo ani ma ti sele ministry wa ko so because that you are won tun wo kini kan ba n pe gbogbo oja lori bo se ri oja gbogbo esale ojo bayi oja kini gbogbo ese kun bayi te pe ilu o ma dagba soke gbogbo gba ni o wa ko janjo kan patan wa governor olona ogbona grali mi olona mandate o wa pe igbo de lotun lo si ah ilu de o ye ko ja kan le wa nbi ise ta won ara ona gama bayi eyan ko ri kankan fi mu lo ojo bayi ba ba do ja kan le bi pe a se kini kan oro ngba yen igba yen won lo kolowo won ton ko lo awon yan be ibe na shoki atari gbo nka wa of your adao jamande tile ngba adao jamande tile oyin o je ki I adugo yo dun fojuri le ma adao jale won to da won to ko estate sibe asun estate tik of civil servant won fara lu ibe won da gbe wa look wa fine gan e ki te ba demand date nisin e wo ti revenue ti joba generate be le gaga bi nta gaga bi akaso le kan opolopo local government nigba na ogogo ofo bo won get in Dr. Fatah Ahmed won je won sise won ta ba gbaye kan bo ka lukọ gboye kan ba gba lusu yi de bi pe e gbe si gba tele ibi tan ko ilo west local government ojo ba le oba lo wa tele o di oba lo wa si gba tele Alhaji Ahmed to isalusi ba to wan kasu chama lo west ohun lo di ohun lo ko ibi tan gbe estate lo nisin pelu allocation local government ni wa ra bi ti local government lo west wa nisin chama ni kan soso loko oja ta mayi chama nu to isalusi ohun na lo tun se bi ngba ti won wo oja go ti gbo eri bo se ri ton wa fe mufu won wa bi kan ton mufu won wa ta ti baba oluso rasaraki to bi Dr. Abukola saraki wa e mo si wahala mo yonda ile yi fun yin ile won ni mo bu yin eyan roja a doctor I to yin sanusi ati chama lo west awon wa fe sibe nigba won mu fo awon yan wa be de bi awon yan wa enjoy anfani ijoba ti se pe a fe le yan yin loni a le won a ni water le ti fun won ko se no ngba ran e ba wo ti sere pile osun gege bi nte so e ri pe ijoba ti awon yan ba tin ri Adeleke ti kire ka ba sele ninu lu so awon loba loba ko fo soluse oba ko se mi o sinbe o hale ma won ba nbe won lobe won lo si gbogbo to ba ye ko se ni individual in pe project wa nu lu ngo ni kidi kan ni won ta ko won awon to ba ni ijoba ko to gba ijoba won se project ko so pe ko lo ba pufa wa ko ma de egbe omo ilu kan si won pe destroy won so gbogbo run kan won yen lo je ki ara lu wa gba ile yan ile ti o ma jade lo ti o ro ni popofu ti o so kale jo gba popofu le yi re ilo ki nbo lo tin taja e be nikan ni kiri popofu to si kawe to je graduate ni adeleke lati so di o ni ohun kokete awon se gbogbo o ni lati so di awon osise ni government awon si re o so aye re bi otun ara le en to ohun yo ni family yo le yan le ya lu yan le baba so ti yo o awon yi na won gba ogbo a se gbe adeleke tele a ma se ti eleyin ngba ti wo ti se ire be be ni opolopo nkan orisirisi bo si se banke yo jade si won yo ba won soro e se gbe ya won ma ni mo re se kan ah ese lebo ni bi irisi a ma ni abi ki le force awon te ri ti bi bi losun adeleke o ba si le ti ara lu ba ri e onu okan abi tan kini kan a ma ti lo office ki ma ti lo government house won di chief of staff nje e ra won eyan le ri fara kankan abi e ri kini kankan pe awon eyan da wonu government house wa yi e le re nikan tanu government house wa yi personal house no be se government house e ti ti kini kan ba se
5: le ri fun to so
3: yi amu letter mo le ri fun ba amu letter lo government house nisin nje won ni chief of staff ti yo mu letter lo ba a ple le fi message to gbo koloko won ani se ji o le move yen lati ministry kan si ministry kan ba won se ti ijoba ru yo sele losun okoloko on ti ari leke se tolorun fi luko succeed o touch gbogbo tin sele ninu ilu ti o ma je edu oka won iyan o ri bi ti ijoba ti owo to ton gba ijoba lo won o ri bi won ku si awon project ti ijoba to gba ijoba lo won to fi kwale adeleke lati tun se ohun o se gbogbo e ko si pe wa ambado project ti awon to gba ijoba lo won ton fi kale o si gbogbo e opolopo awon project ti governor Fatah Ahmed ti won fi kale awon government yi won wo mi ran won se mi se mi se pe an fo fo mi so se lu to si ye ko ri be gbe ali bo ngba ta le bi ba mi nbe a ma wo lu lo ri bo ha I wa ni dale mama si ijoba yi lo se gbe ali mo da pass ni si governor Fatah Ahmed lo se ba se so pe ijoba ro da njo na na lohun ta wa si mo ko da injo ti kan si de e ton mi se campaign si tan se gege di won san gege kini kan won se eyun o sinu oro gbogbo eni to ba kawe ti ire si pe ti se kan ba joko se exam yo ma ri ri pe ngba ti bata yi bere si ni suru ni second time re ko je state yi lowo ko je tescom lowo enu local government and superb na ni issue ti wa
0: so kilo wa bi oro na ngba na
3: nto bi oro ngba pe oke ni kan ti wo wa recess nkan lo nkan daru ni latoke tura gbogbo kini kora nti nto ohun te to try e wo koki ti won fi se example fun anjo na lohun o sa it won je won won e saturday si lati gba na so fata iwa ro pe wa wo gbon pe ah e je ma se dede to deni ngba to si wa ngoba lati akoko ni atekeji ni ko si allocation to ba gba laye yo so bayi ni pe to won se jack pete won se announcement won pe si paper pe to gbogbo iye ta gba lodun yi ni o iye ta gba losun yi ni o iye to wole ni o bi yan ba pa o ni talent kini ka revenue won so yi ti won pa eni to ba wa ni la kai gege bi tin so fun ile kan to mo tin to kawe dada yo mo pe ile lo disamo won lowo yo mo pe iyan lo mu ni akoko gba na tolorun fi lowo gege di sele gege di ta wa wi na nisin ko ku le di sin ato ku ke ku le di sin
0: lero okan tin yin
3: eba se lo kin gba na ti na da se so pe gege di ni wo ne ga ba so nu lo bi salary o sise ni either local government asubi abi kini kan ni aye governor Fatai Ahmed e lo nu government house e lo ri awon e lo won ti gbe office kakale awon consultant tan sawo awon le ba nbe ti o need ko lo ba eni bo ti o need ko mo pamse ko need ko mo commissioner kakan o kan lo be ni hello si o ah o mi die bayi won yo mi lo bayi ma bi tan yo mi lo won si gbe ojo ko lori te ba se joko yi PSN number reader o so fun won tese le computer ah competitive bayi lo yo wo yi ibayi lo yo wo yi eleyi to sonu yi ibayi ni e wa si o wa jo gugu ba se so gege di na ni sinjo na oko ise bale o sonu salary elomi no awon staff to won ma bi won trace ta ni won ma tin sanwo civil servant nigba na ko si gbo office lo di aku re te bayi olotu oro se luko
0: oda eh tori ibere nbe nbe nle to po die
3: bo si lo pa ku re te da to mi kan ka o gba office ni ngbo se pe oto ni e wo nisin mo fe fi kini kan mo fe fi kun oro mi olotu
0: oya eni so le
3: nigba le oro adeleke te so ni oro sun lo je fe so re gbogbo project adeleke se ni pile osun taroko tarale ton fi adi pe ah kada be ba lo gba wa le janu wa a duti gbo wa a si duti pe eyin yi e ni wole adeleke yi o wole ki lo fa awon to fa ni gbogbo project tin se awon contractor ma lu gaga ni won sise bi igba ti awon engineer kola atawon ma awon local contractor nigba ti Dr. Fatai Ahmed nbe ati Bukola Saraki awon ni won sise le yi lo to na bi e ba je gomina njo to ba fe je gomina ora ore lara ta ti o bo ni maruwa ti o bo kini tori kini won wa pe ti bo me ba jina e fa won na ni kan ni awon wa balance ijoba na wa balance won ke fo malu won ke farata aleleke gbogbo awon malu ni ngbese fun kwa hotel won se lowo awon project tan se gbogbo awon ton se lowo ni nu ijoba yi awon brickila won be sale oja nisin ti won duro nbe te ba awon ton se tan awon brickila ta awon pro awon da awon ton gbese yi fun ti won ko wa moto kan won fi ko won lati bi kan ta ma ko won debe ta ba tu di ni pon pa pa ise role won ti moto ko won lo si bi won ba tu sun
0: e se le fun
3: mo le ri fun e le ro malu kankan ko so pe awa la nsise awa la wa nbi bayi tan sise bayi now project la la la la la yi se bi wo ba ri nbi de o mo luka ba ri kini kan ni office kini kila fe pelere awon brickila kila fe pelere awon furniture kila fe pelere awon maruwa kila fe pelere awon lokada se bi awon lokada na ni won tun ma ja ticket tun increase owo ticket won won tun kan mara sticker gbogbo yi njoba na a pe legbe ni e lo subebu eyin furniture won fun yin furniture nbe e lo yi bayi won fun yin kini so ko wa si pe owo kankan o dile kaluku wa nse kini o wa nu ti adeleke pa omo ipinle osun lerin bawon Dr. Abubakar Bukola Saraki na se pomo kwara lerin ni 2003 2007 2011 to pe kaluku ki ticha ko so pe ni odun yi o pelu level to n wa o ti kole o n kole kan abida re to gbogbo àwọn pàmsẹ̀ kí wá ní sí wọn ní mọ́tò ìjọba yóò fún wọn mọ́tò kankan mọ́tò fún wọn adàrẹ́tọ̀ wọn ní lọ́ọ̀sì wọn ní gbogbo ẹ̀ nígbà tán wí kòkòkò láwọn àtọyàn lẹsẹ tó yàn ní kọmíṣánná yìí nìsí ibi ìgbà kẹrí gómìnà láàjọ wọn ti yàn kó tó di pọn ọjọ wọn.
0: Alhaji Abdulrasheed Waziri ọmọ àwọn àgbàlagbà ire bí n bá ní kí n fi yín lẹ̀kẹ́ mọ bá ọ̀rọ̀ tí ẹ̀gùn lè kẹ́ mọ bà lọ́wọ́ ṣeé ṣe ká mọ́ láǹfààní láti tún béèrè ìbéèrè míì mọ́ ẹ jẹ́ mọ́ bọ̀ wá sọ́dọ̀ Mallam Bolaji Agbábíà ká mo ṣe ń fi àdàgbà ọ̀rọ̀ kíní ọ̀hún mú wọn sì fi rọ̀ sọ́dọ̀ yín. Ẹ rí wípé lẹ́nu lọ́nà yìí la àwọn èèyàn ṣàkíyèsí wípé ẹgbẹ́ òṣèlú yín ìyẹn ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara kẹtíkẹ́tì ni àwọn èèyàn ń ya wọnú ẹgbẹ́ òṣèlú PDP báyìí o bọ́n ti ń ya wọbẹ̀ ni wọ́n ń kó àwọn alátìlẹyìn wọn ní kẹtíkẹ́tì lọ́pọ̀ yanturu wọnú ẹgbẹ́ òṣèlú PDP pàápàá jùlọ bójú ọjọ́ ti rí lágbo òṣèlú lásìkò tá a wà yìí kí lẹ rí sọ sí eléyìí bí a ti ń gbáradì fún ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027.
4: Olóòtú ẹ ṣeun gan àwọn èèyàn mọ̀ ya wọnú ẹgbẹ́ wa torí pé ẹgbẹ́ tá a ti ṣèjọba rí ni o.
0: Kí ló fún yín ní ìgboyà bẹ́ẹ̀ tẹ fi sọ ilé
4: ìtẹ́sí? Ìgboyà tó fún ẹgbẹ́ ẹgbẹ́ tó ṣèjọba rí tó pé dífídẹ́ǹsì kárí àwọn èèyàn ẹgbẹ́ tí ń bẹ lónìí kò sí àwọn èèyàn òréèrè rẹ̀ jẹ́ ọdún méje náà ti lò sẹ́yìn báyìí tí ẹgbẹ́ tó rọrùn kọ́ àjù sọ sẹ́yìn ara tá à ń pè dífídẹ́ǹsì yẹn bá wọlé ẹgbẹ́ ara wọn nìkan yẹn board member ara nìkan yẹn níbẹ̀ lò tí wọ́n kàn ara èrè ni kò sí bí ẹgbẹ́ yìí mọ́ òun làwọn èèyàn wá rí pé ẹni tó bá ń sọ lórí sí wọn mọ̀ pò ní g1 ó dájú kọ́ wá pé èèyàn kan kó ló wọ́n la èèyàn ogún mọ́lẹ̀ kọ́ lọ́run kó ní òun náà láàfin omega ó dà ní palm and sec èèyàn kò lè rí bẹ́ẹ̀ láyé wípé ẹni tí ò gbọ́wọ̀ tó wù dé tirẹ̀ yóò ẹja lọ́bi tí wọ́n fa tán tẹ́mú jú tán tẹ́mú òun ẹjẹ́ pdp.
0: ọ̀rọ̀ tẹ́yìn ń sọ yìí ṣe ẹlẹ́rìí fún.
4: Èyí wà fún ẹgbẹ́ àṣìjọba rí.
0: Ẹni sunlẹ̀.
4: Ẹgbẹ́ àṣìjọba rí mo ní tí a bá ṣe tí ìjọba bá wọlé nísìnyí kálukú ti mọ̀ deputy governor ara èrè ìjọba ni táwọn èèyàn mọ̀ ìgbọ̀n páwọn ń jẹ́ ssg ara èrè ìjọba ni náà chief of staff tó sọ lẹ́ẹ̀kan ara èrè ìjọba ni àwọn tó bá ṣe wàhálà nínú òṣèlú ni wọ́n máa ń yàn síbẹ̀ tí ò sínú ìjọba yìí mọ́ káwá tún sọ pé àwọn board or commissioners ká sọ àwọn ẹlò ara èrè ìjọba ni tí ń ṣe pé àti ìṣèjọba rí kò sínú àwọn dividends inú wọn tí ń ṣèjọba lọ́wọ́ yìí o kò sí bẹ́ẹ̀ gbogbo ẹlòmíì tọ́fọkàn sí bẹ́ẹ̀ kò rí o tọ́fọkàn sí àwọn mí tọ́fọ́ fóònù rẹ lè bá rẹ káyé ọ̀hún bàjẹ́ ó pè mí káyé ìjọba yàrá torí owó owó tẹ́ tó ń gbà ń jọ náà tí wọ́n ń gbà lójoojúmọ́ àbáwọn náà tí wọ́n tán bára wọn dé lónìí o wọ́n ti mọ̀ bíta ara níjọ tí wọ́n lé tó gẹ́ ń jọ náà ó tó gẹ́ tó pàápọ̀ jọ náà wọ́n wá rò pé sáà ń lọ wájú bàbá ń lọ ẹ̀yìn wọ́n wá rí pé ẹ̀yìn ni kí nìkan káwọn fẹ́ kan lọ tó ti lọ wájú gẹ́gẹ́ bí dr bukola saraki torí ẹni tá ẹni tó lólórí ẹgbẹ́ tó lólórí ní pdp tí ń fi fọkàn wá balẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ náà wọ́n ní ọ̀gá tí ò jòkó lé tí ò mọ anything ọ̀gá ò jòkó lé ọ̀rọ̀ òkè òkè ló bá ọ̀gá kan mọ́ra wọn àmọ́ èrè tá àwọn nǹkan tá a ti ṣe lẹ̀ tí ń jẹ́ nǹkan àǹfààní fún ìlú òun ní fi ọkàn bá gbé com 2027 àwọlé pẹ̀lú ògbọ́lọ́ torí ọmọ ìta tó wá gbé kalẹ̀ rẹ̀ tí ogun ayẹyẹ tó gbé tí ìjọba ti ń ṣe dáadáa ẹ̀jẹ̀ ń sáwò
0: ẹ̀jẹ̀ ìyá tí ìjọba
4: kalẹ̀ kàwé àkàkà ó ṣiṣẹ́ níbi kàṣí directors ni àwọn ayé wa benefit níbẹ̀ kọ́lẹ̀ lómi ọ̀rí nǹkan àmọ́ ìgbọ́pẹ́ ó ṣe dáadáa ládùúgbò báyìí ó ṣe dáadáa ládùúgbò báyìí ìfẹ́ rẹ̀ sì wà lọ́kàn wọn ẹ̀rọ ojú ọ̀nà ọlọ́sàlẹ̀ kókó ọkà ẹ̀dá yẹn ògbébẹ̀ o wọn lọ kí ọ̀fọ́ sẹ́ńbẹ́ àwọn ọmọ àdúgbò wa dìde sí wọn ẹgbà wa wọn láti oṣù mẹ́ta lùsáwọn àti bàjẹ́ ọmọ kó ní ká wá sinmi náà èló ni tó bàjẹ́ bẹ́ẹ̀ wọ́n ní 2 million ó sì fún wọn ní 2.5 million wọ́n ti lo nọ́mbà báyìí ní akẹ́sàlẹ̀ kókó báyìí tí wọ́n sì ti ní ẹsẹ̀ ìdíjọ́ mẹ́ sọ́jà àgbàsàn òrìjọ sí gọ́mẹ̀ntì tó wà lọ́wọ́ yìí ẹ̀rí bọ́ ẹ̀yẹ́ ni wọ́n kọ́ bojú ẹ̀kọ́ ẹ̀kọ́ lè ládùúgbò wọn tọ̀ fọ́mà ẹsẹ̀ ìdíjọ́ ó yẹ kẹ́ni wọ́n fọwọ́ bojú ni ní tó bá àwọn ọmọ wa tó wá gbé kalẹ̀ lẹ́yìn láti rí gọ́fìnà wálẹ̀ kò sí àṣàdà lúmẹ̀ gbogbo wọn sì ń ṣe bí abala wọn ti rí àǹkan mọ́ra òun ní fi ẹ̀mí pdp balẹ̀ pé com 2027 àwọlé pẹ̀lú ògùn ọ̀rọ̀.
0: ọ̀dà ẹ jẹ́ mọ̀ bọ̀ wá sí ọ̀dọ̀ alhaji waziri ọmọ àwọn àgbàlagbà ire ẹ já sáré jó lè mọ torí omi ń bẹ lámù àkókò sì ń sáré tètè ànípẹ́ sójú òpólẹ̀ fáwọn aráalé ẹ rí i pé kì í tún ṣe ìròyìn mọ́ lẹ́nu lọ́lọ́ yìí ni ìròyìn ọ̀hún ló gbalé gboko wípé sẹ́nítọ̀ Sọ́lì Mustapha tí wọ́n jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara tí wọ́n tún jẹ́ ìkọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara wọ́n jáde sí gamboro wọ́n kéde ìkọ̀wé fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ẹ wá jẹ́ ń béèrè lọ́wọ́ yín wípé ojúwò lẹ́yìn fi wo ìgbésẹ̀ yìí pàápàá jùlọ bí nǹkan ti rí lágbọn ètò òṣèlú bó ti ń lọ yìí lọ́kọ̀ọ̀kan èjèèjì àti pé bóòlù ti rí lára ẹgbẹ́ yín gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara látara ìgbésẹ̀ t ti a senator Sunday Mustafa gbe yi e je tun jo le mo lana ode yi ni iroyin tun lu ja igboro aye pe awon ma sofin meji ototo a de pile ni legbe ma sofin ipile Kwara ti won be ninu egbe osilu APC awon ni o ma sofin ton soju a ekun edu ikan wa lati irepo odun awon na tun ko wi fi egbe osilu ohun le won darapo mo egbe osilu yin tin se egbe osilu PDP where the where kini ohun o njo bi wipe ketiketi lawon eyan sa nya wa sin egbe osilu PDP ki lo bi igbese igan
3: olodu egbe lati ibi ti opayoro isi awon onarebu ti won fe gbele ton wa si bi egbe PDP oni ko lati wa laye aiti bajoba se ri ijoba kini ijoba keji aji ba won joba si dada ta si ti ri bise ti won ri bi le bi ma sofin wa se wa loni ko lo wa lana
0: e sa wo
3: atun wa se speaker ali amadi se speaker
0: labe pepe egbe oselu wo ngbada
3: PDP nti mo fe ke mo ni pe lojo kan governor Fatai Ahmed o fe yawo ton fi se gbalemi oda pass
0: afara tin be ni gere alemi
3: speakers ali ahmed ni jona ko wa gba
0: kilo kilo
3: ti saralu asi gbogba on loro gedigedi kan ti saralu ototo ni o ele wa be si bayi ile wa dasi meji pa agboro develop ilu agboro si bayi ni ta iro na la ma fi kola doctor speaker jona o wa gbe oro ilodo awon agbegbe nigba ejoba na awon egbegbe won function o decency ni egbe duro loto government duro loto ni ibi ejoba na awon agbo ile do awon egbegbe speaker wa pe awon egbegbe ati gbogbo ara ilu pe eja sapero di governor lo nfe se ni awa legbe asofin ati fowo si idan lu lowo yoruba stamp ni
0: kile rite so be
3: fashion awon bi bere ejoba kile yo ma lo loto kile yo ma lo loto ko si according ko si according relationship na ta se bi ma so fi lowo yi to mi e ba wa ni kile omo ye ko ma ta koro si meji lori ma o tu po ha kan tun gbe se ha kan tun tun gbaradi bayi aro aro ile kan tun gbaradi ngba je dijo be lo kan nisin e tun ma o ngba je tun to se be o se kan nisin o tun gbo ta han kan tun ku o
0: won tun yawo nu egbe osi
3: yawo le egbe osi PDP to tan mu won ti fi mu won yawo be ni pe e so kan nu won tori project kan gege bi adeun to se pelu awon ma lu jo ta be di jo be dibo fun e so kan nu won tori gbe lo kora mo o kan be ninu awon state assembly la awon ma legbe asofin tin so fun mi pe senator Sali Mustafa ko se si project re le ran lo lohun fi ri nkan gbe lo lu awon te si ni Kwara South te si Kwara Central o lo ran lo ba on fight to ba on si to ba on o ba on si
0: avani ta wa
3: iba to on fi ri gbe lo to on fi joju nilu awon to on fi re parliament se to gbogbo won won kan lo won kan joko nbe ni eh kini ka gba ti yan won kini ojuse ti mi ri se ladugo won to ba ya la awon to ba je pe awon ba di jagaba nu won pe akomoye awon akomoye awon na ri kapala nbe to gbe senator Sali Mustafa ko si kankan to da mu re to fi di pe o wa bi egbe PDP je oro awon olorin ni ba le ni bi kan bi kan le ya dari si serving senator to se wahala awon yan omo tumo ti Sali Mustafa fi ku o legbe APC to fi wa PDP opolopo awon yan ko yellow mi
0: eh oya
3: ele mi so pe order le ni
0: e boya kemi o salaye fa wa ara ni kan gbo wa gba
3: eh kilo wi
0: e salaye e die
3: it is sele be ni pe eni ti ba ma nawo eni ti ba ma ni itara pe o ma lu mi ogbodo jia eni ti ba ma dundun pe nkan kan ogbodo sa awon eyan mi tan digbo fun mi yo wa nkan ku nkan ni pe ni ba wa ni ku omi egbe yi yo ja awon eyan mi senator jo mo kan su chairman nu re sẹ́ńtọ̀ tó gbé pọ́jẹ́tì wa tí wọ́n ní ọmọ gbé kalẹ̀ tí Francis Jama ń sọ fún pé kọ́ lọ gba púfà wa. Tóyísàlì Mustapha ẹnìkan tí ẹ fẹ́ wo àṣeyọrí nìran ni. Gbogbo tí ẹ kí gbogbo ọ sátọ̀tún ọ sásọ́sì ọ̀nà ọ̀bọba ọ̀nà ọ̀bájòyè ibi kíní ṣe ń rí yìí kọ̀dà ẹ bá wa sọ kíkíní yóò ṣe. Èyí sọ pé ọ̀dà gbogbo pírọ́jẹ̀tì ẹni má gbé wá yìí tẹ́ẹ̀ gbà kí n ṣe yìí ọ̀dà kókò mẹ́rù rẹ̀ má wà ń bẹ̀ mọ́ ẹ máa fọ́kọ yín sí wọn torí ẹ gbà. Èyí nìkan bí wọ́n lọ 40 something billion project ló ń sọnù ní Kwara Central tán tó ń tán ti dìbò yẹn tó hàn rí gbé wá. Sẹ́ńtọ̀ Sẹ́ńlì Mustapha ẹnìkan tí ẹ pé aláṣeyọrí ni ẹ gbé gbà tó su tí ọmọ bó ṣe ṣe náà ló fi dáṣẹ́ pàmẹ́ǹtì ọ̀ra àwọn agric àwọn gẹ́gẹ́ bí kọ̀mítútọ̀ wà oko tractor wà wọ́n sọ pé wọ́n ní káwọn àwọn chairman àwọn party chairman ẹ wá gbà wọ́n lé wọn ní ọgọ́rọ̀ lọ́gbà ẹ̀nà bá lọ́gbà àwọn yọ wọn.
0: Tẹ́ẹ̀sì lẹ́rì fún.
3: Ẹ̀rí wa ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan ló gbé wá tí wọ́n gbà kó ṣàṣeyọrí lérí ẹ̀ ló fi wáwò pé jẹ́ ibẹ̀ kan o kò sì dánú rò pé kó wá dìde kó wá ní lọ PDP àwọn ìgbìmọ̀ láwọn ọmọ àwọn tí wọ́n dìbò yàn tí wọ́n dé láwọn wò pé ọjọ́ ọ̀la àwọn ló ṣe pàtàkì yàtọ̀ sáwọn tó yẹ pé kí ayé ẹgbẹ́ ọ bàjẹ́ tó ti yẹ káyé táwọn bàjẹ́ ó pé àwọn ju káyé ẹjọ́ bàjẹ́ lọ torí ojú méjìlá àwọn èèyàn fi wo nǹkan ẹlòmíín bẹ akójẹ pé ibi mo wà ní kò ní wo ọjọ́ ọ̀la so àwọn ti wọ́n wò pé kódà káyé pé ọpẹ́ kó tó di pọ́ takọ́rọ́ torí pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ṣe ń bá a sọ ní rárá ń gbọ́ wá yá wá ní ẹnìkan já wa dé ẹ̀yin lẹ ní mí ẹ̀yin lẹ dìbò yẹn mí. Ọ̀gọ̀rọ̀ yìí wọ́n wá rọ gbogbo ọ̀gbọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn tú láti ẹgbẹ́ ọ̀gbọ̀dọ̀ takọ̀ kò bí ẹgbẹ́ yìí.
0: Ó ṣe wá jẹ́ ẹgbẹ́ òṣèlú yín ni wọ́n wá.
3: Yọ́ọ̀lọ PDP.
0: Kí lẹ rí.
3: N tí òjò lọ PDP ni pé ó hàn pé PDP táwọn gbà.
0: Àbí wọn ò tí ì wọ ẹgbẹ́ òṣèlú yín ni.
3: Ó ti wá ó hàn pé n tó jọ wọn jọ yín PDP n tó jọ wá PDP ó lè mọ yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn.
0: Ẹ ṣá o.
3: N jọ wọn gba ìjọba lọ́wọ́ Sẹ́ńtọ̀ Abubakar Bukola Saraki yá yìí. Tá bá ríra wọn kíra wọn tí Bukola bá rí wọn kí wọn Bukola ọ̀kọ̀ nǹkan ìgẹ́sì wọn pé Bukola ọ̀kọ̀ kankan ìgẹ́sì wọn kò lọ́kọ̀tù kò bá wọn ja kò jìjà àwọn ọmọ ẹgbẹ́ sọ̀rọ̀ wọn láì dáa kò sì jẹ́ lu yọ dàrú ọ rò pé àdá ẹgbẹ́ PC wà lọ́dọ̀ Bukola yìí jẹ́ màtẹ̀lé Bukola lọ. Ìlú PDP kọ́ ló pè àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n jọ wà ń gbé APC àwọn ni wọ́n ní máa lọ PDP kò sì lọ gba fọ́ọ̀mù bẹ́ẹ̀ wọ́n máa fọ́ọ̀ lọ gba fọ́ọ̀mù bẹ́ẹ̀ wọ́n sì ṣe negotiation wọ́n sì kò sì bá lé jẹ́ ńgbà tóun náà kú òbí ẹgbẹ́ ó kú òbí ẹgbẹ́ wa tọ́lọ̀ dájú obìnrin tọ́tọ́ lọ pé tọ́lọ̀ APC yìí kò bá kò bú sàrí kò bú ẹnì kankan kò sì ṣe lẹ́yàmẹ̀yà kódà ẹ̀ ní gbogbo àti gbogbo ẹgbẹ́ àti ọlọ́dún ní tẹ́kíà nígbà tí ń bẹ sẹ́nítọ̀ ẹ wo iye àwọn ọmọ tó rán lọ léèwé kódà àṣeyọrí rẹ̀ ó fẹ́ ju ti gọ́mọ̀nà tọ́gbà tí ń ṣèjọba lọ́wọ́ lọ àṣeyọrí tí Sẹ́ńlì Mustapha ní ó fẹ́ ju tìjọba tí ń ṣèjọba lọ́wọ́ lọ torí pé bẹ́ẹ̀ bá rẹ kó kiri kan síbì kan bì kan ọmọ tán pàṣẹ wáyẹ̀kì tán pàṣẹ jàǹbù tí wọ́n bá rí ẹ̀sánwó léèwé wọn bó wọn ṣe di doctor bó wọn ṣe di lawyer bó wọn ṣe di engineer àbáyé 200 ọmọ lọ sanwó yunifásitì wọn fọdún mẹ́rin tó fi pé ní ọdún tọ̀hún ọdún tí iléyìn náà wọ́n tún gbáradì wọ́n tún gbogbo àwọn tó tún pàṣẹ wáyẹ̀kì àti jàǹbù wọ́n tún ní wọ́n tún rìpọ̀ tí ó sì ṣe pé baba kékeré kan bẹ pé mọ̀mọ́kìnnìkan wọ́n ṣe é lọ ni ẹ wá bá a béèrè lọ́wọ́ ara lé ìjọba ti bẹ lọ́wọ́ lónìí lónìí ọmọ owó ló ṣe fẹ́ síláàtì ó ṣe fẹ́ kíláàsì tán fún scholarship.
4: Èyí
3: tẹ̀ jìnà láti kọ́sọ̀ owó ọmọ tó san wáyé kí wọn wọn kọ́sọ̀ wọn kọ́sọ̀ wọn mọ́tọ́sán yunifásitì wọn kọ́sọ̀ wọn mọ́tọ́sán gbogbo àwọn kankan bẹ̀rẹ̀ pé n tó Sẹ́ńlì Mustapha ti wọ́ pé àwọn ilé yóò ní kẹta njọ́ ní sàyẹ́dì sọ́kọ́ ọ̀la ń ṣe chairman lọ local government lọ́fà kìí ṣe pé tó ìjọba lọ wọlé
4: ACN
3: ni ACN ni asi pake isi setiɛ an setiɛ n setiɛ
4: n setiɛ
3: kódà aráàlú lè béèrè lọ́wọ́ pé èlò la location tí wọ́n ń gba yóò sì máa sọ̀tọ̀ ra location rẹ̀ ń dé sọ́dọ̀ rẹ̀ ń jọ́ náà ni ọjọ́ sí dán sọ pé àwọn pèpè àwé wa.
4: àwọn alọ́jọ́ bẹ́ẹ̀ dá wà sọ káàmà tí òfò yóò lójú tí.
3: tọ́ba pè wọ́n lọ bìkan nísìnyí ni àwọn ọmọ kìíní èyí táwọn ń ṣe nísìnyí wọ́n sọ fún ọ lẹ́ẹ̀kan pé odidi káṣù chairman lọ́kọ́ lọ́ local government toda mi government house state lo state mi
4: abati onko odiloka ro ko
3: te ya ba de warisi to ba ri sponsor to wa nbe bi gba te ya de government house ilu kan ko jo sita awon eleyi nisin awon developer la won lo sa si labe won ko shop ka gbe
4: lasan
3: se shop nbe na achievement
0: ara eja si ojo opo le fun awon ara le tori pe
3: akoko ti ko ti so yi enu to logbon lo le ye tori tin se ka lu ko toto ni oye to ba responsible to si mate se to si lo si je joba nle so ti ye yo mo pe itin sele lowo yi ko reri yo mo pe egbe ti se joba lowo yi nisin iwo to lo je se lodo won ori kan gbe lo le yin won to lo je commissioner lodo won ori kan kan se anfani ah mo so gbe nikan mo lo se lu ko yi bi won ba soro le nikan ni o koko ile lawo ka tun so mo loko omo oye ti won gbe jade to se former commissioner for what? Honorable Kowi Ododo Aburo wa ni. Ilorin local government. O ti fe contest for rep. Awon na mo wa gbe awon ikan. Atawon eyan won ti won pe, won mo lona da, won sona, won sona. Te ba pe lati gamba ridisi. To ti tell the lagbado. Mo to ma jakutu te vide be ni. Inu gboro ni state capital.
4: Gboro si no.
3: Ni bodo polita ini si lati bi, te vide gado pa nisi. Kotoni.
4: Kotoni.
0: La da ba da ni o ti e ta gboba te ji dare ta ko to ni inu ilu ke ma so pe elomi o ri won elomi o ma tan ma pe ni won sona lati jo so ma de ti lo te ba woni si ni si ijoba yi ni si lati afaya ya to fi jare si idi gba ni si ona ti ka ko se won tun lo da lo da wisdom money ora ejaso jo opo le fun awon ara le ejo ko ke to se lo to ke to ti ojo ti lo ojo ti lo ojo ti lo ninu asiyori ta ka
4: ta vila de ke wole tin fi ajo apa baba n bo nisi awon pensioners lati nosu keji le se screen e fun won awon baba o roka e to wa gba se ko lo wa awon tin san pension won e to wa gba ku lo won ah idoju loje lati bi osu mefa nisin awon baba won wa n ko ribe ta ba de be awon commission ni awon ko la won se check won mo lo gbangba consult tun so wa to ti o si be joba na apara wa si joba ni ke sa na baba wa yi elomi o to fi rogun ni won reti
0: ora
4: o da fi rogun na reti
0: 0913655
3: Hello. Hello.
0: Hello.
3: Hello.
0: Hello.
5: Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
5: Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
5: Hello. Hello. Hello. Hello. Hello.
0: Hello. Hello.
5: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Teba eso nkan te ba ma ti faralu oni ke so e gbagbe nkan ti won nkan te yin ba ma ti faralu oni ke ke ma so so e ma je ka ma so pe nkan ti dada ijoba kan ti dada e to pe ta fo lohun oba to nkan te yin ba ma se te ba nbo lohun ba ni pe eyin na le wole eso so e gbagbe nkan ti won
0: e seun
3: e seun
0: ora e je wa bere lowo yin gege bi o te ni so
6: ẹgbẹ́ apc yìí ó ti ṣùwà èmi gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí apc ni mo sì sẹ́fún tókè tilẹ̀ tí mo sì fi dá lẹ́sẹ̀ mo sì wá ràn lọ́wọ́ sọ́dọ̀ àwọn apc mo hàn sí fún mi dé sí i lágbára ọlọ́run gbogbo mọ̀lẹ́bí mi pátá mo ti kọ̀ǹtò gbogbo wọn pdp ládìgbò fún ẹ dákun wá nídìí ìrànlọ́wọ́ gọ́vnọ̀ pdp ẹ dákun lórí ogun yíra o
3: need
6: the
0: 150,000 naira e mo nbo na se le sare se nkankan number whatsapp line ile ise diamond fm bi se le sare fi number yin sowo sori e o ya number yen re 09136
6: okay
0: 09136
6: okay
0: 55 68 64 0913655 6864 Ṣé ẹ ti rí mú?
6: Ẹ bá mi tún pẹ̀jù ẹ dàbò.
0: Ah, 09136.
4: Ẹ̀rọ tó gbọ́dọ̀ kàrà pé fún ẹ̀rọ àpè ẹni tí ò lálàáfíà ni ra.
0: Oh, sáré jù 09136. 55 68 64 Ó yẹ ẹ fi sọ wọ́n sórí WhatsApp line iléeṣẹ́ wa ń bí.
6: Ní WhatsApp mọ́ fún ni mò ń lò.
0: Ah, nǹkan mọ̀ dé o, bó láti á ṣe báyìí o.
6: Tẹ bá lè pè mí, mo lè wá tí wọ́n fi kún mi sàn yín pẹ̀lú ẹsẹ̀ mi. Mo ṣiṣẹ́ tọkàntọkàn.
0: Ẹ mọ tí màá ní kẹ ṣe ni pé ẹ wá ẹnìkan kó bá yín sẹ́ndì nọ́mbà yẹn sórí WhatsApp, ó ń bí kẹ fowó kọ yín bẹ́ẹ̀.

0: bọ́lá sọ di kẹ́yìn mọ̀gbà tó ń ṣe kọ̀m̀pútà.
1: Ìgbà tí wọ́n ṣe.
2: Ìgbà wo náà ṣe.
1: Wọ́n mẹ́ni tó ṣe.
2: Kí lẹ́yìn tó máa ń jiyàn bá
3: yá. Kí lẹ́yìn jiyàn sí. Ṣé ẹ ti gbọ́ nípa ètò tó ń ṣàtúpalẹ̀ àwọn ìwádìí lórí bí àwọn ohun ìdàgbàsókè tá à ń fojú rí láwùjọ wa ṣe wáyé? Ẹni tó ṣe wọ́n tẹ mọ ọdún tí wọ́n gbé wọn jáde.
4: Kí ló orúkọ ètò ọ̀hún?
3: Àràndẹ́ẹ̀kùn ni.
4: Àràndẹ́ẹ̀kùn.
3: Bẹ́ẹ̀ni, Àràndẹ́ẹ̀kùn. Kọ́mọ olóògì ni wá já tiẹ̀ kárí. Lórí ètò àràǹdà ẹ̀kùn náà lẹ́yìn ti máa gbọ́ nípa àwọn onírúurú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ọ̀jìmí onímọ̀ ìjìnlẹ̀ ṣe lágbàáyé. Tẹ máwọn ohun èlò tí wọ́n gbé jáde. Ètò àràǹdà ẹ̀kùn, ètò tó wà educative, informative, bẹ́ẹ̀ ni àwàdà kẹ́ríkẹ́rí ò ní gbẹ̀yìn lórí ètò yìí o. Tàwa ni atọ́kùn ètò yìí, Ọ̀làǹrẹ̀wájú Ògúnníyì, Ọ̀pá Ẹ̀bìtì, ní gbogbo alẹ́ ọjọ́ Jímọ̀ Friday, lágo mẹ́sàn-án alẹ́. Lẹ́yìn mọ jẹ̀gbádùn ètò yìí lóní rẹ́gẹ́dẹ́ fi hàn. Àràǹdà ẹ̀kùn, ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí, àwọn ohun ìjìnlẹ̀.

pé o lè níláárí. Ènìyàn ló sọ pọ́rọ̀ rẹ kò lè já síre. Wòlíì àáfàá ló sọ pọ́rọ̀ rẹ kò lè nítumọ̀. Kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o. Ọba Áńgẹ́lì mo kí ọ o. Olórí ka kìkì tán Ọlọ́run tó lọ bí ìgbàgbéje ìràwọ̀. Ẹ kúlẹ̀ káàsán. Ètò yín náà ni ẹ́ àánú àti oore ọ̀fẹ́. Olúwàgbémigbó òkìkí ló kọ́ mi o. Network Presenter ẹ̀yin lójú Olódùmarè. Àlàbí Elédèwọ̀n iná rẹ̀ tó gbóyúnmọ̀ sí Tẹ́tọ́ ẹgbẹ́ ọlọ́pẹ́. Fedra ẹgbẹ́ ọlọ́pẹ́. Ẹ kúlẹ̀ káàbọ̀ sórí ètò yìí. Ó yẹ jẹ́ kí n máa ṣe bẹ́ẹ̀ kí n mọ kí ó lóríire. Gbẹ̀yìn ọmọ August mo kí yín o. Bẹ̀rẹ̀ látorí Mrs. Ọmọ́tayọ̀, Abéjídé, Àbú. Ẹ kú oríire ọjọ́ òbí o. Agbára Ọlọ́run bá bẹ́ẹ̀ ṣe sí ọdún yìí ẹ̀ ṣe tẹ̀mí. Inú ayọ̀ àti àlàáfíà. Ó dẹ̀ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n máa sáré máa jíṣẹ́ Aminat Fúlàní Àjọkẹ́ Alágbó. Àmọ́tí sọ fún yín gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń la nǹkan kan kọjá lágọ̀ ara yín, bóyá físíkù ni àbí spiritual problem, bóyá nǹkan kan lẹ̀yìn tí nọ́ọ̀sì lára yín tẹ̀ ti tọ́jú tẹ̀ ti lògùn tí ò sí yàtọ̀. Mo fi dá yín lójú wípé ẹ máa lọ sí ọ̀dọ̀ Aminat Fúlàní Àjọkẹ́ Alágbó. Ọlọ́run ń lò wọ́n láti fi àgbo ṣe kínní, láti fi dojúkọ gbogbo àìsàn tàbí àrùn tí ẹ bá ń dojúkọ lágọ̀ ara. Bóyá ẹ̀yin ò wá sí ní orílẹ̀-èdè wa Nàìjíríà, bóyá kí òkun lọ́run lẹ̀yìn wà. Oore ọ̀fẹ́ wà fún yín o. Gbogbo iṣẹ́ tẹ̀yìn bá ṣe, tẹ bá béèrè pátápátá, gbogbo ẹ̀ náà máa dìlífà fún yín. Ẹ̀yin tó dẹ̀ jẹ́ pé ọ̀nà yín jìn lórí ọ̀fẹ́ àti wá, ẹ̀yin ṣáà ti pè wọ́n, iṣẹ́ yín yóò ṣe bẹ́ẹ̀ yóò kàn yín lára. Bákan náà àwa tó dẹ̀ tún jẹ́ pé a tún fẹ́ ra àwọn nǹkan tí wọ́n fi ń ṣe àgbo yìí, wọ́n ń tà á. Oye tán dẹ̀ ń tà á lọ́jà, lẹ́yìn náà tún máa ṣe kínní, lẹ tún máa rà á lọ́dọ̀ tiwọn, nítorí pé iṣẹ́ tiwọn àwọn ń ṣe pẹ̀lú ti ìbẹ̀rù Ọlọ́run ni. Nọ́mbà yìí ni kẹ́ mọ̀ pé wọ́n sí 09035397581 tàbí 08126508623 09103539781.

0: Diamond FM. Ìgbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Ó ń fẹ́ sinmi létí, ó ń gbàrìrì dọ́kàn. Ìkànnì Diamond FM.
2: Pẹ̀lú extra kí ni ń jẹ́ bẹ́ẹ̀.

0: wọn jọ máa fàjà lórí ètò lọ́sàn yìí.
1: Yóò
0: yí bóbó yóò lẹ́tí kẹ́gọ́. Kí ló dé tójú yín le? Ókè ẹ̀ ń ṣe rìhásà lọ́wọ́.

0: lókè. Ilé kú fọ́fọ́ fọ́ lọ́sàn-án ni o. Alàgbà Ọlágòkè Babátúndé wọ́n ń bẹ lórí ètò. Wọ́n láwọn fẹ́ fàájá. Pẹ̀lú alàgbà Ahmed Animosa. Táwọn ló lè gbégẹ̀ sí gógógó tí ó mú yẹ́ ẹ̀sẹ̀ fún. Ẹni bá lè ka sáàmù kan mọ̀ ka sáàmù. Ẹni bá lè wọlé alúwa kó sáàsì kan. Eriwo ìyá nìkan ni ò sí ń bí. Ọlọ́rẹ́wájú òye wọlé lóko tèmi. Mr. Gbenus. Gbenus no be attend, no be poison. Wàláì, ó yóò yànjú ara jẹ lọ. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Àwọn tèmi ń gbòòrò ayé wọn ni bonibọ ìyẹn wọn ló ti rán àwọn àlùjọ yẹn ọlọ́ndì etí ló fẹ́lẹ́ kalẹ̀. Ẹ mọ̀dí ìdí abáni pé sẹ́rí bínú yín bá ti ń dùn gbogbo ohun ti ṣe mí ọ ti tán wà láì bí ẹni rówó he. Fún gbogbo ẹ̀yìn aráalé sẹ́rí báwọn àlejò mi èyíkéyìí ìbéèrè tí wọn ò bá ti gbà wọn sáré tari ẹ̀ sọ́dọ̀ ẹ̀yìn aráalé. Ẹni bá wá gbà ó mú yẹ́ẹ̀sì fún ọ. Ẹ̀bùn bẹ́ẹ̀ lẹ́bìbà lọ́sàn yìí.
1: Ìṣàwá onílù kẹ́ẹ̀bá
0: lùlá. Ohun tó wáyà mí lẹ́nu rèé. Alàgbà Ọlágòkè Babátúndé àwọn nìkan kọ́ ni wọ́n dá wá sórí ètò. Èmi ti ẹ̀ kọ́kọ́ rò pé nígbà wọn pinnu pé àwọn fẹ́ wá fàájá. Àwọn fẹ́ fi gagbága tákàngbọ̀n. Pẹ̀lú alàgbà Ahmed Animosa wọn. Wọ́n tún mú ìyáàfin wọn dání.
1: Wọ́n ṣe wọ́n tí mo lè ṣe.
0: Bí ẹ bá ti ń gbà máa hype mi, máa hype.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin.
1: Keep listening to the music, to the sound, to the
2: Diamond FM.
1: 88.7 FM.
3: Across the airwaves right now.
4: In the mix.

ìwà jàǹdùkú. Ẹgbẹ́ àwọn elétò ìlera lórílẹ̀-èdè wa Nàìjíríà ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ pé kí wọ́n tètè fi ọ̀rọ̀ ọ̀hún sínú ìṣe pé kí àwọn òṣìṣẹ́ elétò ìlera máa fẹ̀yìntì ní ọdún 75. Gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé wípé ó ṣe pàtàkì kí wọ́n ó ṣe bẹ́ẹ̀ torí àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí lẹ́nu iṣẹ́ ètò ìlera ni kò fi bẹ́ẹ̀ pọ̀ mọ́ ní àwọn ilé ìwòsàn káàkiri orílẹ̀-èdè yìí sì nílò àwọn onímọ̀ tí wọ́n ti ní ìrírí lẹ́ka ètò ìlera. Ààrẹ àwọn ẹgbẹ́ elétò ìlera lórílẹ̀-èdè yìí dókítà Afẹ́kide Ọmọtì ló pe ìpè náà lónìí ọjọ́ Jímọ̀ nílùú Àbújá nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n parí ètò ìgbìmọ̀ àwọn alákòóso ẹgbẹ́ náà. Ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì ti sẹ pé àwọn ò ní ìbáṣepọ̀ kankan tàbí ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APM de ìdìbò gbogbogbò ọdún 2027. Bákan náà ni wọ́n ya ara wọn sọ́tọ̀ sí fífi ṣíṣe àtìlẹ́yìn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí òǹdíje dupò ààrẹ. Ẹgbẹ́ ọ̀hún ṣàlàyé wípé àwọn ò ní àkọọ́lẹ̀ kankan pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APM tàbí pé àwọn sọ níbì kankan wípé àwọn yóò ṣe ìpolongo àtìlẹyìn fún àtidi ààrẹ Mákindé. Ìròyìn ní ṣókí fún tìrọ̀lẹ́ òní kò ní ju báyìí lọ. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ètò wa ètò yín àdélébàrè tọjọ́ Jímọ̀ ní Diamond 88.7 FM Ìlọrin.

Àsìkò yìí o, ìròyìn ayọ̀ ni mo mú wá fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oní nǹkan ọ̀sìn. Ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises ní Sureplug tó bá jẹ́ ti nǹkan ọ̀sìn lóríṣiríṣi. Ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja, ọlọ́sìn adìyẹ, àgùntàn, ewúrẹ́, àgbò, màálùú, ehoro, ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises fún gbogbo livestock feed, poultry feeding ingredients àti general contract. Kò tán síbẹ̀ o, wọ́n tún ṣe packed smoked fish fún gbogbo ẹ̀yin ìyàwó ilé. Olú ilé-iṣẹ́ wọn wà ní àdojúkọ St. Mary Catholic Church, Asadam Road, Ìlọrin, Ìpínlẹ̀ Kwara. Ẹ lè kàn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034182374 àti 07039107071. B&G Freedom Nigeria Enterprises, àwọn gọ́gọ́ lọ̀rẹ́ àgbẹ̀.

0: wọ́n tún ti yọ mí kó nú pàdé mọ̀lẹ́bí wọ́n ní torí tí wọn ò lówó lọ́wọ́ a máa dáràn àìlówólọ́wọ́ panilókọ̀dà ṣé bí wọ́n ní mista ni ò ní sí mbẹ́.
1: ẹ máa wò yín gbọ́lọ́hun tálíkà sí wàá kún ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
0: lámìdí ṣé bí ngbà tí wọ́n ti rọ́wọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. o kúkú fàṣírí ọ̀la rẹ̀ hàn.
1: èmi náà kọ ngbà já yín ta yín tẹ̀ já.
0: ọjà wa àjákẹ́ lọ́nà wo.
1: ebi isi lona. iná ọ̀la sírí ẹwà tèmi.
0: isi lona. àwọn àwọn tún jẹ́ bá wọn.
1: ní o isi lona ojúbò kan ti sọ tálíkà dọlọ́rọ̀ tí yí ìròrí tálíkà padà sí tolówó àjọ isi lona wọ́n kọ́ ni bọ́ ti pẹ jani kì í ṣe pé wọ́n fúnni lẹ́jà jẹ tẹnu rẹ ó lè tọrọ láwùjọ kó lè rọ́wọ́ ti gbàpò o ní láti darapọ̀ mọ́ isi lona àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùúró kankan lọ́wọ́ rẹ tàbí wọn ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ dọlọ́rọ̀ ìwọ náà bá dáyàtọ̀ nínú mọ̀lẹ́bí àjọ isi lona wà káàkiri gbogbo sátúwẹ̀ èyí tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀ àkàìmọye èèyàn ló ti tara wọn dìde wọn náà gbégbé sí ọlọgbẹ́ lónìí kọ́ darapọ̀ mọ́ isi lona kọ́rọ̀ rí ó lè dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀ ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn fúnma taiwo ìsàlẹ̀ nílùú ìlọrin kwara state.
2: ó ti rí gálẹ́ náà nìyẹn gbogbo ẹ̀yẹ tẹ́ ń gbọ́ wa nù lé akínyìn ẹkú débi àkókò yìí ẹ ti mọ̀ bá a bá ti dórí ètò tí ẹ ti gbọ́ mi tí mo ń kíyìn ló kọ lọ́hùn iye ni mo kò lọ́nà tí ó gbé mi wọ́rí ètò mo fi ń kíyìn pé ẹlẹ́bẹ̀ ẹkú lé o èmi àti sílọ́nà cooperative international náà ni fẹ́yìn tẹ́ ẹ bá ń gbọ́ wa nínú ilé ẹ ti mọ̀ bí ẹni mo pé sílọ́nà cooperative international àjọ afúnilówó gan ni wọ́n ọ̀pá máa pẹ́ wọ́n yá ni lọ́wọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n ká láyé ṣe lórí ọ̀nà tọ́gbà afúnilówó pé afúnilówó ni kì í ṣe ayálówó gan adúpẹ́ o gbogbo èyí tẹ́ ẹ ti darapọ̀ èyí tẹ́ ẹ ti darapọ̀ tẹ́ ń gbọ́ ọ̀nù lẹ́ àbẹ́yìí tẹ́ ń gbọ́ fúngbà àkọ́kọ́ ẹ jẹ́ mọ́ kí àwọn sílọ́nà cooperative kan kí àwọn aṣojú wọn káàbọ̀ sí yàrá agbára fún ti ìrọ̀lẹ́ tòní alàgbà azan ọmọ kẹhìndé ọdọ yìí mo fẹ gbé lẹni ẹ bá ń káwọn èèyàn nulẹ.
3: ẹ ṣeun olótú akí gbogbo etí ti ń gbọ́ wa ní déédéé àkókò yìí ipe tí wa ò ní di o adẹ̀kúṣẹ́ látàárọ̀ atúnkù ọjọ́ ńlá ti tèní ẹ̀mí wá ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ orúkọ tèmi ni ọlánìyí kẹhìndé azan láti zilona cooperative international.
2: ó dá a lọ́gbọ̀n bẹ́ẹ̀ mú kí alàgbà ọmọ káyọ̀ ọmọ káyọ̀dé ọmọ ajé alàgbà káyọ̀dé ọmọ ajé mú kí yín káàbọ̀ sà.
4: ẹ ṣe gan olótú a kí gbogbo etí tó gbọ́ wa ní àkókò ìpè àkúṣe rẹ̀ orúkọ tèmi ni káyọ̀dé ọmọ ajé láti easylona cooperative international.
2: tọ́ lágbọ́n bẹ́ẹ̀ ẹ jẹ́ ń bú là báyìí torí pé mo fẹ́ láàrin dáadáa ìyá wọn lọ́sàn-án sẹ́ẹ̀lẹ́ káàbọ̀ sórí ètò.
5: ẹ kúrò lẹ ogbe tí tó gbẹ mi o ẹ kú déédé àsìkò tá a wà yìí o gbogbo orí ìtajì ṣe
2: ó
5: kọ tèmi ni á jẹ ọlọ́sàsá láti iléeṣẹ́ easylona cooperative international ẹ kú kalẹ̀.
2: ó dá kò tán bí ọ̀gbẹ́ni muhammed suleiman kú mọ́ ni ẹ káàbọ̀.
6: ẹ ká san a kó àtàrọ àsìkò omi yìí yóò tù wá rárá o orúkọ tèmi ni muhammed suleiman èmi náà jẹ́ kan nínú àwọn leaders ní easylona international.
2: tọ bí a ṣe sọ kú mọ́ ni omi ta tẹ̀wọ́ bí lọ́dún tó wà sí pé ìtura náà lẹ bá dé lórí ètò tòní àti ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé jẹ́ gbé láti ọ̀dọ̀ bàbá wa ọmọ káyọ̀dé ọmọ ajé ìyẹn káyọ̀dé ọmọ ajé bàbá easylona cooperative international láì dó ọ̀nà pẹ̀lú àwọn àǹfààní wo ló ní tó lè ṣe fáráàlú.
4: ẹ ṣe gan olótú easylona kó àǹfààní bàǹtàbàǹtà wà ní àmọ́ fún àwọn àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ àtàwọn tó wọ́n ti ń gbọ́ kan tó sún lóde wọn mẹ́gbẹ́ kan tó tún gbọ́ easylona ètò ẹ̀yáwó ètò à ń fúnni lówó ni ètò yìí la sọ pé ó ti bẹ̀rẹ̀ láti 1969 ètò yìí ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láàrin àwọn òyìnbó mẹ́ta àwọn òyìnbó ń fi owó sàánú ni so owó iwá sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó wọ áfíríkà ní ìyá 2020 ní táìmù gba kòrónà ló wọ áfíríkà ó wọ nàìjíríà ní ìyá 2022 àmọ́ àwa tá à ń bá yín sọ̀rọ̀ yìí àwa náà ti láǹfààní àti gbọ̀ngbà yẹn
2: nígbà náà
4: bẹ́ẹ̀ ni lótú ìyá 2024 làwa bẹ̀rẹ̀ inú oṣù karùn-ún ọdún yìí la pé ọdún méjì gérégé pẹ̀lú izi
2: oṣù karùn-ún ọdún tá a wà yìí
4: bẹ́ẹ̀ ni olótú oṣù ọdún kẹta là ń bá lọ yìí bẹ́ẹ̀ ni ọdún kẹta là ń bá lọ yìí kí wàá làwọn àǹfààní
2: tó so mọ́ àwọn àǹfààní ti jẹ́ ńgbà tẹ́ dáàpọ̀ yìí
4: bẹ́ẹ̀ ni kí n tiẹ̀ tó so àǹfààní tó so mọ́ èlò gangan náà ń fún wa owó tó ń fún wa ó bẹ̀rẹ̀ látòrí $100 sí $5,000
2: èló ni lówó lẹ́wà o
4: lówó lẹ́wà ó wá jẹ́ $150,000 sí $7.5 million
2: kábíyèsí ọlọ́run
4: ìtúpalẹ̀ rẹ̀ ní owó tiwa nìyí àwọn àǹfààní tó wá so mọ owó yìí ni pé àníta ẹ bá qualify àti gbowó wa tá à ń sọ àmọ́ nídìí onídùúró kankan olótú
2: kò nílò onídùúró
4: kò nílò garantọ bóyá ká lọ mọ wá wo ilé àbí wo ilẹ̀ kiri
2: ká tó gbowó ńlá
4: o kò nídìí bvn ni wa kò nídìí nin ni wa kódà àwọn ànígba pásítọ̀tì lọ́wọ́ wa
2: ńlọ bá parí
4: bẹ́ẹ̀ ni olótú ko tun wa di ise ta nse lowo tori ko nilo pa mo joko pade boya lojojumo abi loso
2: se abi ise oni joko pade lojojumo loso se
4: joko pade ko ni di tori ko di ko di ise ta nse lowo
2: se wa se pe wo ele re wa gan ti obi ai
4: koda ko ni ele pa lori
2: ko lowo ele lori suga baja
4: munu wa do se mo pe bibele ati qurani won fara mo wo ele na tele a ri bi yesi la se dara wa la mu ta ngba o amo bi ta yesi lo de ko se ele lori e pa
2: ki sowo to lele lori papa
4: e ri owo ise ani won kokon mo fun wa laje monuna ko to di pa gba lonu ta nso e ti riru e ri ni
2: aje monu alawa so ti kokon mo waye
4: e lo tu la kokon mo gba ta ba gbowo itan aje monu n tesi waju ni a gba titi ni laje monu yen se wa ri yi to ti e wa ya wa lenu yan yan nibe to je pe tori re ni gbogbo wa te nwo ise darapo
2: okay
4: oni pe ani ta ba gba owo itan ko ise nu apo wa lati da pada fa oloji
2: eyo ni da pada lapo ara e ta ba tun gbowo itan
4: nu apo wa ko lati da pada o o mo nru everybody to ba kokon gbo fun gba kokon ba lo mo nru loju ko da won mi tan tin gbo gbo gbo o nru won loju re lo mi se kidimole
2: eh
4: amo tori le asi wa gbe dani leko le mo bo a fo gbogbo e si wewe fun ra wa
2: o da ogbani kaide o ma je tori akoko ngba wo ni dale leko waye ago melo ibo ni o ti waye ke n lo sodo ti yin na ni abehun
3: e se ohun olotu idane leko waye ni bi ti ati man se na ni a ma se idane leko ni state office wa ni ola state office wa wa ni eyin format ni taiwo ni unity junction ni taiwo
2: ni taiwo
3: then
2: taiwo ki abi ti sale
3: ni junction ti taiwo ki ati taiwo sale ti join ara won yen
2: okay.
3: Ibi junction yen na ni format wa hey. Te ba ti nbo lati taiwo oke ma je kan gbe cross si taiwo sale ma de je kan gbe lo si unity nbi ori ta ta won lopa nduro si ta tin dari oko yen ibe yen na ni ko ti bole ori format ni bi ibe ta tin ta phone to ba ti bo si waju format e wegbe re bayi iyana kan ya wole legbe re interlock lona yen to ba ti le yawo be ma wule to lo soke rara building to ma ko doju ko bayi to ba ti wole ibe na ni le se office isi lona
2: ibe lo ti ma waye
3: be ni olo
2: awon eyan ni ka ma re tin bi eto yin
3: e se gbogbo anfani yi gbogbo eyan lo wa fun ojo ni se owo ojo ni sowo ojo iyalaje ojo abaloja osise ijoba neni abomoleiwe ko seni ti anfani isi lona wa fun onikaluku la le wa lati wa gba owo gbogbo eda to ba ti ni lo owo to si mo ton fe fowo se laye
2: lo le kupa nbe
3: be ni lo le kupa lati wa gba owo isi lona mo kawe kan mi o kawe ko kan
2: iye wa lo sasa be ba ti roko ni ta ro bere awon e ma pe o rabi pe gbogbo e ase pe ni o bo ni lodo tin na seyin na ti janfani si lo na mo
5: be ni olotu ti janfani ilese ilopolopo ti mo si fin dupe fọlọrun tori omo mi je oko mi na de je nbe gbogbo mo fi yawo ilese yi ilese yi ododo ni o ba ododo ge ko won paro ra to na lie na lie njo ti na true bible la si fe mo ejo yin ara le ya kegbe mi lobirin e mo fi gba layin dola eja tuya tuya legbe legbe ni logba logba e mo bo wa si re cooperative international se lati gba yin lati se ran lowo fun yin tele fun mara fa ni owo igba e ti do ko to retire ni da pe bo se fe boro mi lo ko bo olu de be o ile se sin ati ti o gbo te poko lo de bale ayo re de ku omo orise ni ribi kokko enu omo bo wa ko se mo ni phone la mi ni phone la mo ka mi ka
2: ko se se ni la kai lati ni afun eyi ewe te
5: ya ka ni be ni olotu ta ni la kai lati kawo because e mo fi gba la won ni ata ko ko le gbo mo do and do wole bi ti si mera ko igbo mo le gbo wole to le na tin ja fani le se yi amo mi na de mo ti fo mo mi yawo mo foko mi yawo le se yi ko la kanti moto mi maintenance mo ni mo la kanti on je mo la kanti shop eyi akegbe mi lo bina wala ni lo woju besi lokun en ba le le wa eyi na ma bi kata yi po ta nte n gbele ri wa eyi na wa fe leyin kun ra won ki gbogbo fi le jo ra won ara ni olohun gba gbogbo na won ti lola
2: oda alagba muhammed sulaiman ku moni bo le se ba wa so fa won eyan wa na te tun fe ki won mo nipa eto yi ni seju ayasa
6: seri easy lona international wan like isiro wan light and like bo kan je pe awon eyan wa n to ba da na opo eyan ko ni o wa
2: nbe
6: awon eyan die to ni tumo to fe nkan ri si nile aye la nidi tori pe kele bi easy lona se nlo yi ta ni ba ni ki gbogbo ana wa kon wa sorire nbo la ti fe ri gate ma bo la se ra o driver ti o ma wa kakiri so ẹni tó bá ní tí ìgbésí ayé rẹ bá ní túmọ̀ sí àti tàwọn ọmọ rẹ òun ni kó wá sípàdé tó kó wá ní sẹ́mínà lọ́la so kó wá jàǹfààní rẹ̀ bíkọ́sì àwọn náà ti ń jàǹfààní rẹ̀ bí akẹgbẹ́ mi alhaji adọ́sà ṣe sọ gbogbo atawa nbi ko se en ti o ti fi yawo re yawo ti o ti fo omo re yawo na amọ gbogbo e na lo la pe kini o la pe ko si ele nbe
2: pe ki so wo ele
6: ni ki sample wa lati san n to se le nbe to fi rorun fun wa ni
2: o da eje nse bayi na ibere ku ti mo fe mu wa tori akoko wa eje asare mu number na ko ya le remo ka to ko lori eto pada eje akoko mu la koko na awon number wo la won ele pe si leyin eto to je pe won le ma pe boya ni ti o ba mo na to si fe wa agomoka la le pe lola ni state office lola ni Joshua to so Taiwo ke Taiwo sale papo be ti salaye o o da awon number wo la won ele pe si leyin eto
6: 081 081 35 01 01 12 12 99
2: ni number ton le pese ijo ni number mi ton tun le pese leyin leyin
5: keji ni e ba se to lo te ba tete lo number keji te mo pe ni 00 070 82 82 90 90 42 42 16 16
2: se to mu
5: 00 070 82 82 90 90 42 42 16 16
2: ni number ton le ma pese o da lo ma gbe leyin e lo ma gbe leyin awon to ba n pe e lo ri ma gbe leyin nita e lo ri ma gbe leyin nita e wa je se bayi bi eto se wa lo e ja wo bayi baba ki pa sodo ogbeni Kayode Omaje bẹ́yẹ̀ bá ń bọ̀ kí ni kó mú lọ́wọ́ tó bá ń bọ̀ lọ́la.
4: ẹ ṣe gan-an lótú ẹni tó bá ń bọ̀ lọ́la àwọn tó bá gbádùn tó fẹ́rẹ̀ kan mọ kàn kán lẹ̀ kán lè bá tètè mọ̀ kán mọ wọn mú jọ́tà wá àti báírò tán lè fi kàn kán kalẹ̀ ló ti yẹ yín.
2: kán mú jọ́tà àti báírò tán lè wọ́n fi kàn kán kalẹ̀ wá.
4: torí ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ àmọ́ láti darapọ̀ ní owó péréte.
2: Bẹ́ẹ̀ yàn bá fẹ́ darapọ̀
4: olówó pé
2: ọ̀fẹ́ lè bẹ́ẹ̀ dánilẹ́kọ̀ọ́ ilẹ̀
4: ìwọ́n tó wá fẹ́ mọ iye owó péréte yẹn ẹ mọ ẹ pè sórí nọ́mbà yẹn wọ́n ṣàlàyé fún wa.
2: ó dá bí wọ́n ṣe máa pè sórí nọ́mbà o tí wọ́n sì máa ṣàlàyé fún wa ẹja tó nọ́mbà náà ẹja tó mú torí mò ń wojú ọjọ́ pẹ̀lú àkókò yìí bàbá wa kí n lọ sọ́dọ̀ kú mọ́nì kú mọ́nì ẹ bá tó nọ́mbà náà mú
6: 070 35 01 12 99
2: ẹ tún mú
6: 081 081 35 01 12 99
2: ni àwọn nọmba
4: fẹ
3: 070 072 82 90 90 42 42 16
2: 16
3: 070

0: ọjọ́ máa ṣe bẹ́ẹ̀. O kúkú fà sílé ọ̀la rẹ̀ hàn.
1: Èmi náà kọ́ ń bá já yín ta yín tẹ̀ já.
0: Ọjà wa àjákẹ́. Lọ́nà wo?
1: Ebi isi lona. Iná ọ̀la sírí ẹ wa tèmi.
0: Isi lona. Àwọn àwọn tó ń jẹ́ bá wọn.
1: Bẹ́ẹ̀ni o, isi lona. Ojú kò kan ti sọ tálíkà dọlọ́rọ̀. Tí yí ìròrí tálíkà padà sí tolówó. Àjọ isi lona. Wọ́n kọ́ ni bọ́ ti pẹja ni kì í ṣe pé wọ́n fún ni lẹ́ja jẹ. Tẹnu rẹ o le tọrọ láwùjọ. O le rọwọ́ ti bàkú. O ní láti darapọ̀ mọ́ isi lona. Àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ ni wọn ò ní bẹ̀rẹ̀ ní dúró kankan lọ́wọ́ rẹ tàbí pọ́n ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ dọlọ́rọ̀. Ìwọ náà bá dáyàtọ̀ nínú mọ̀lẹ́bí. Àjọ isi lona wà káàkiri gbogbo sátúwẹ̀. Lẹ́yìn tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀. Àkàìmọye èèyàn ló ti tara wọn dìde. Ìwọ náà gbégbé sí ọlọgbọ́n lónìí kọ́ darapọ̀ mọ́ isi lona. Kọ́rọ̀ rí ó le dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀. Ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn Fúnma Taiwo Ìsàlẹ̀ nílùú Ìlọrin Kwara State.
2: Diamond FM
3: 88.7 FM
4: across the airwaves right now
5: in the mix.

0: Diamond 88.7 FM, Ilorin, Iroyin Agbaye. Ẹ̀kú rọ̀lẹ́, wọ́n yí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àtíkù sọ pé ọmọ 90 ọdún ni Tinubu, ó ní ẹ̀rí wà. Òbí bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀pọ̀ èrò tó ṣẹlẹ̀ ní Niger. Ààrẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ní Nàìjíríà ṣèlérí láti fi òfin de àwọn agbẹjọ́rò tó ń ṣe àṣìlò ẹ̀rọ ayélujára. Ìjọba ìpínlẹ̀ Plateau sí ọ̀rọ̀ lórí níná bílíọ̀nù 10 náírà lé lórí ìrìn àjò. Ní ilẹ̀ òkèèrè, Sudan fò pin sí òfin kónílé ògbélé. Lẹ́ka okòwò. Ìjọba àpapọ̀ kéde pé Nàìjíríà ti gòkè lórí ìgbéléwọ̀n ọjà àgbáyé. Lẹ́ka amúlùúdùn. Davido sọ di mímọ̀ pé òun ti mọ agbórinjáde Malik Berry ṣíwájú Whiskey. Eré ìdárayá. Àwọn agbábọ́ọ̀lù obìnrin Nàìjíríà tí ọjọ́ orí wọn kò tí ì ju 20 ọdún lọ lu ikọ̀ Poland nífẹsẹ̀ wọnsẹ̀. Ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ olórílẹ̀-èdè sórílẹ̀-èdè. Ẹ kú ìrọ̀lẹ́ lẹ́ẹ̀kan sí, ẹ ṣeun bẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM. Ìlọrin olóyèdè Ṣéyí Jacob ni oníròyìn yín. Ẹ mọ́ gbàgbé oko ẹ lè gbọ́ wa lórí ìtàkùn ayélujára www.diamondfm.net. Ẹ lè rí wa wò lórí Facebook at Diamond 88.7 FM. Bákan náà, lè lè download app wa lórí Play Store Diamond 88.7 FM. Ẹ̀kúnrẹ́ ìròyìn káàkiri àgbáyé yóò dé sí etí gbọ́ yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí. Àròyìn ẹ máa kúrò ní ìkànnì wa ìkànnì tó táwọn yọ yìí Diamond 88.7 FM Ìlọrin.
1: Social media, any online, pretty by me. I'm blushing. Most of video you know, let's update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House. Yeah, let me get black. Yeah, if I got gunny, let me. Hey, but where it's my man say? Every morning, my man shine 7 a.m. every day. Most of man keep fit. Lele, every shape minute can see. Oh boy, I'm all to you.
2: O ma ṣe o. O si se bẹ fọwọ ara rẹ silẹ kun fole, fira rẹ lajinigbe lọwọ. Gbogbo n to ni se pẹlu korokondo aye rẹ ati ara rẹ lo ti fi laye lọwọ yi. Awọn to mo, to si meru ọkan wọn. Nje o ti e mo awọn ti o n ba dọrẹ lori aye lujara to bẹ sa. Aye le o, eyan si buru. Kesi se gbogbo awọn ore aye lujara yi na lo fe daada fun o. Sora moju awon to ma fasiri aye re le lowo lori aye lojara
3: imoran yi lo nde seti gbo yin lati ikoni Diamond 88.7 Ilorin.
0: E kaabo lati bi idanuduro ranpe yen iroyin kaakiri agbaye ohun re lekun rere. Ondije dupo are labe asia egbe oselu ADC Atiku Abubakar so di mimo wipe eni 90 odun ni are Bola Tinubu. O salaye wipe ohun ni eri lati gbe esun ohun lese bi won ba wo ohun lo si iwaju ile ejo. Atiku lo soro na lasiko to n ba awon niroyin soro nibi iforowanilenuwo ti won gbe jade loni ojo Jimo nibi ti o tin salaye to fin wi awijare lori idi ti ohun se fe dije du ipo are. O fikun wipe ohun ni iriri be ni ohun kunju osuwon ohun si je omo orilede Nigeria ti o n tele ofin ile yi be lo tona labe ofin ki ohun wa ipo to wun ohun lokan. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí tó bu ẹnu àtẹ́ lu bí ìjọba ṣe ń ṣe ọ̀rọ̀ ètò ààbò. Bákan náà ni ó ní àìṣedédé ọ̀rọ̀ ètò ààbò ni ó wáyé látàrí ìjákulẹ̀ lẹ́ka ètò ààbò àti iṣẹ́ àwọn ọlọ́pàá. Àtíkù ṣàlàyé wípé bí wọ́n bá dìbò fún òun, òun yóò rí dájú wípé ìpèníjà ọ̀rọ̀ ètò ààbò di àfisẹ́yìn láàrin ọdún kan tí òun bá di ààrẹ. Ondije dupo ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi ti bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọlọ́pọ̀ ènìyàn tó wáyé ní ìjọba ìbílẹ̀ Bọ̀gù ìpínlẹ̀ Niger. obi salaye o wi pe awon ibi ti won se ikolu si lara re ni dekara ti o je wi pe awon ti won josin ni awon ajinigbe jigbe lasiko ti won kirun jimo o salaye o wi pe gege bi iroyin to te ohun lowo awon ti won jigbe nlo awon eniyan ti won gbe ni agbegbe ohun lo si bi egbeta eniyan to si je pe opolopo won ni obinrin awon omo kekeke ati awon agbalagba omo orilede Nigeria oni isele ijinigbe ohun lara awon ti won se kupa ninu isele na nlo si bi ogbon eniyan bo tile je wi pe oni iye ti ohun so yi ohun o ti fi idi re mule obi se apejuwe isele na bi isele yajo yajo o bu enu atelu bi awon ti won wa leka eto selu lolede wa Nigeria se gbajumo oro idibo nikan nigbati opolopo awon omo Nigeria n koju ikolu lako aregbe awon agbejoro lolede Nigeria ti won sese diboyan oyin kan sola badejo okunsoya SAN ti kilo fun awon agbejoro akegbe re ki won ma se so oro abuku tabi tabuku ara won lori ero ayelujara oni enikeni to ba so ko ba kun gbe oro si akegbe re ti won jo je agbejoro lori ayelujara yo foju wina ofin o so oro ikilo na lasiko ti o nsoro apileko re nibi ipade apero egbe awon agbejoro ipade nla re to waye ni olu ilu ipinle Rivers Badejo Okunsoya salaye wipe eto isejoba ohun ni koni faye gba ki awon eyan ma se ohun to tako agbekale akosemose gege bi agbejoro latari wipe papa julo oni awon eyan kan a ma so oro ko ba kun gbe sira won latari pe won ni fe si egbe oselu kan tabi latari oro oselu o kilo fun awon agbejoro ki won ma se da epo si aso ala won ni ori ero ayelujara oni enikeni to ba tapa si oro ti ohun so yi ni awon yo fi jofin wayo ondije dupo are labe asia igbo selu PRP Donald Duke ti se agbejuwe are Bola Tinubu gege bi ondije dupo ti o fese rin le gidi o ro gbogbo awon egbe oselu alatako lati fowosowopo siwaju idibo gbogbo odun 2027 Duke salaye wipe eni ti o wa ni ipo are lowo lowo yi ni awon anfani kan tori wipe gbogbo eka ijoba nbe labe akoso re ti o si le fun ni aseyori ninu eto edibo o kilo pe gbogbo awon egbe oselu alatako ni won fi anfani won tafala bi kaluku won ba nse ko kan mi ti kaluku si nse ti e lototo eni to fi gba kan ri je gomina ni ipinle River Cross Rivers ti o salaye o wipe Tinubu ki se oloselu kan lasan lasan koda o se apejuwe re bi kinihun akoni to tun ni iwo lori sara sara ijoba ipinle Plateau ti se iroyin kan to nso wipe won ti na owo ti iye re nle ni bilionu mewa owo naira fun irin ajo ile okere ati irin ajo laarin orilede Nigeria laarin osu mefa akoko odun 2026 o salaye wipe agbejade owo ti won so ni ki se lori irin ajo nikan sugbon awon se awon lo owo na fun opolopo ise ilu jake jado ipinle ohun ijoba salaye pe owo ti awon na laarin osu mefa akoko ni awon na fun eleka jeka ijoba ti ko si yo awon ile eko giga eka eto idajo ati ile igbimo asofin ipinle ohun sile ninu oro to jade lati odo commissioner to nri si oro eto iroyin ati ibaraalu soro ni ipinle Plateau Joyce lawyer Ramap ijoba salaye o wipe opolopo owo pataki ti awon na ni lara awon imojuto igbayegbadun awon to rinrin ajo ile mimo pelu ise takuntakun ti awon se ni riro awon osise lagbara nipa eto eko fun awon osise won ran awon osise kan lo si ile oke okun papa julo awon oluko ile eko giga university be ni won se eto eko ofe fun igba awon akeko lo si ile india lati lo keko nipa eto ilera bi e ba se ndarapo mo wa iroyin kaakiri agbaye ile ntete si ni Diamond 8.7 FM ilorin iroyin yote si waju ni ile okere oro eto okowo ati oro ere idaraya leyin idanduro ranpe yi aroyin e ma iku ni ikani wa ikani yin to tawon yo yi Diamond 88.7 FM ilorin

Ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú. Ló pe bàbá wa Pastor Joseph Adéwùmí láti máa jíṣẹ́ ìyìnrere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ Christ Deliverance Liberation Church níbi tí Ọlọ́run ti ń ṣẹ́ gbogbo ogun wọlẹ̀ pátápátá. Gbogbo ẹni tó sunkún wọ Christ Deliverance Liberation Church ni wọ́n fò fáyọ̀. Bógun ti ń ṣẹ́ nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ Olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa Pastor Joseph Adéwùmí. Ṣé ẹ̀mí mímọ́ Ọlọ́run gbogbo wọn ṣiṣẹ́ ìyanu? Ìwọ náà máa bọ̀ nínú ìjọ Christ Deliverance Liberation Church kí Ọlọ́run alágbára jù lọ sọ òkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀. Kí ni àlàkọjá rẹ? Ṣé ìsanjọ́ pípẹ́ ni? Ogun ayé àlákàlà ká máa jẹun lójú oorun àìtẹ́jú àìrọ́wọ́mú.

0: station. In the mix. The mix. And we ain't stopping.
1: And on 88.7 FM.
2: Ogbon yon bara Jerry Gold Wellness Therapy ni lui Lorin. Jerry Gold ife mariri yin o ona wo ni an fe gba mariri yin Jerry Gold e ba n ki awon eyan ke salaye
3: ati gbogbo eyin fans wa ni lui Lorin ati agbegbe re ati Nigeria lapapo ati bere pe ipolowo glasses awoju
2: awoju
3: awon to ma ni glaucoma cataract tipetipe awon eyan pe mi se glasses se glass yi o dinwo ni mo ta ko dinwo ipe yi po awa tori pa n se ajodun odun keji wa lowo awa send fun ilese kile se fun wa o wa nla awon fun wa ni promo
2: lori
3: fun ojo mesan
2: glass yen 9 days
3: be ni
2: ojo wo sojo wo
3: Thursday 20
2: okay
3: si Saturday on 29
2: osu yi
3: osu yi
2: okay
3: now glasses yen ilo le wa ara kin to wa lo sibe awon product ta ma n po lowo njo e je kin rin leti
2: okay
3: mosquito repellent wa cherry ogun malaria ojo ogun e fan lo mo je ke fun ojo
2: ko mo ba sa isan
3: lora
2: vi to fi ro ogun isan
3: yo da fun
2: ojo to fi repellent e lo
3: lora vi mas mosquito repellent o wa n chupest o wa ni aroma kaya ti one step
2: okay
3: then aso nipa ganoderma coffee tea
2: okay
3: pe o ma n boost immune system o ye ka ma mu lale lale ka to sun
2: okay
3: be ni iyẹn náà wà náà pharmacy tí mo darúkọ yẹn
2: okay
3: then lónìí àwọn aṣọ nípa tea tuntun kan tá a mọ̀ sí detox tea
2: okay
3: òun ni tea tá a fi máa ń fọ àgọ ara wa gbogbo yẹn pátápátá lónìí díẹ
2: okay
3: tea yẹn 18,000 lẹ́ẹ̀ba
2: okay
3: bẹ́ẹ̀ ni
2: okay
3: ni aromakaye
2: aromakaye
3: àti one
2: step pharmacy
3: gbogbo yẹn tẹ́tẹ́ra glasses pátápátá ẹ lọ ra tea yẹn
2: okay
3: ẹ fọ ìdọ̀tí àgọ ara yín
2: kẹ fọ jáde
3: ẹyin tí ẹ tún lọ ra glasses náà ó wà very important
2: kẹ ra tea yẹn
3: detox tea la pé ẹ gbọdọ̀ detox fara ara yín
2: okay
3: na èlò lẹ́wà bá glasses yẹn lọ́tẹ̀ yìí
2: fún promo tí ń lọ lọ́wọ́
3: fún promo tí ń lọ yìí
2: ẹ jẹ́ wọ́n mọ̀
3: ẹ rí i pé glasses yẹn is 320,000 but tó pé promo wà iléeṣẹ́ ní kẹ wá rà ní 280,000
2: wọ́n gé 40,000 kúrò lórí ẹ̀
3: bẹ́ẹ̀ni so ẹ wá gbọ́ o glasses tọ̀dọ̀ tèmi bọ́tù bá a wá bọ́tù yẹn lèyàn máa ń rọmi sí olóò máa ń serve as eye drop fún ojú yẹn
2: okay
3: so bọ́tù yẹn náà dẹ̀ ní iléeṣẹ́ ló ṣe wọ́n ṣe so bọ́tù bá a wá so 280,000 lẹ́yìn ra glasses yẹn with bọ́tù tó bá jẹ́ glasses kékeré ìyàwó tó ní ìpèníjà ojú kéékèèké bóyá lọ́lọ́ba yẹn máa ń lo system gan tàbí ọ̀rẹ́dì kan tí ń lo recommended glasses glasses tó lè correct ojú yín tẹ ní the buy ẹ ní the quantum non recommended yẹn lantan ni 120,000
2: okay promo price nkọ
3: promo price yẹn yóò wá jẹ 90,000
2: 30,000 ló kú lórí yẹn o ṣé with bottle ni yẹn náà
3: with bottle ni o
2: okay
3: ẹ wá gbọ́ dáadáa detox tea yẹn wà very very important
2: fún gbogbo èèyàn
3: fún gbogbo ènìyàn
2: gbogbo ẹni tí ń jẹ tí ń fi nǹkan sí mú tí ń mú mi
3: ẹyin ń fàájì ẹ ní detox tea ẹyin tẹpẹ láìkì òkèlè gbogbo èèyàn ṣá ló ní detox tea gbogbo ẹni tẹ wọn ra glasses tẹ ẹ bá ti ra glasses yín ṣe ń gbọ́ mi ibi tẹ ẹ ti rà nínú ìlọrin tẹ bá ti pè mí èyí sọ fún yín tẹ bá débẹ̀ tá a máa ní òsì ńlẹ̀ ẹ sanwó sílẹ̀ àti kò síbẹ̀ o but torí promo ó lè tán ẹ sanwó síbẹ̀
2: torí promo àwọn èèyàn lè ti
3: bí ní
2: ìta ẹ̀kọ́ bẹ́ẹ̀ o ti tán
3: ọ̀dà fún yín pharmacy tẹ́ ẹ lọ màá sọ fún yín tẹ bá ti pè mí
2: okay
3: so ó wà very very important ẹyin tẹ láwọn èèyàn tẹpẹ ti fún nọmba mi ẹ ti pọ báyìí pọ tó promo ń lọ lọwọ nílùú ìlọrin o
2: pàápàá jùlọ ẹyin tẹ ń béèrè pé
3: sódéwó august 22
2: ló bẹ̀rẹ̀
3: yóò parí ní august 29 so lọra glasses rẹ kò dẹ̀ra detox tea pẹ̀lú ẹ̀
2: okay
3: promo kan tó máa ń bẹ tó tún máa ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí náà gbogbo ẹ̀ta bá ní ìpèníjà bóyá bp bóyá ṣúgà èyíkéyìí ìpèníjà àgọ́ ara yín lọ́wọ́lọ́wọ́ ní iléeṣẹ́ alógùnmọ̀ṣọ́ à ń ṣe 20% discount
2: promo
3: bẹ́ẹ̀ ni
2: lórí àwọn
3: product china tá n ta
2: okay
3: ìyẹn àwọn supplement wa tó wà fún bp ṣúgà stroke lóríṣiríṣi ìpèníjà àgọ ara à ń ṣe 20% discount lọ́wọ́lọ́wọ́ báyìí
2: okay
3: so tí o bá ní ẹni àìsàn náà àgọ ara rẹ pé wá wá enjoy 20% discount
2: yẹn ẹ bá ń pe nọmba tán lè kù sí
3: 08 0 0 8 0 3 4 3 4 8 4 8 4 4 3 8 9 0 8 0 0 8 0 34 34 84 84 43 89 89 àtọ́pin ètò ṣé kí n mọ́ tàn yín àwọn ìpè tí mò ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí lórí glasses inú mi sì ń dàn
2: ọlọ́run ọba yóò
3: wáyé ayé wá ẹ̀yin tẹ́ ti wá rà náà yóò bá yín lára mu ẹ̀yin tẹ́ tó ń rà yóò tún bá yín lára
2: mu ẹ̀ṣẹ̀ ó dàbọ̀
4: alẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
5: ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
4: ètò eré ìdárayá.
6: àwọn tí ronaldo nísì nìyẹn àwọn tí lionel messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
4: ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
6: akínyìn o
4: akínyìn mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
7: Glory be to God in the highest, peace on earth. I say again, glory be to God in the highest, peace on earth. I salute God who gives all good things. I bring greetings from the Excellency family. The Excellency family grace unto you. Excellency family.

lakarale erewa lakeru ona mo de warawara bi eji ale mo de warawara bi eji owuro mo su si de papapa bi eji yaleta combo eku amojuba imu gbongbo ona mo kiyin ku amojuba ese mo wan ki wipe eku amojuba mi bakona ni mo tun kiyin o wipe eku ami ti gbo mi gbogbo bi te tin gbo mi ni wakati owo yi ọpẹ́ ni feledumare ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó mọ̀ wá tó tún fún wọn ní orí ọ̀fẹ́ tẹ́ fi ń gbọ́ mi wò mí ketekete ọ̀sẹ̀ tó lọ́la ń dágbére fúnra wa lórí ètò kì í wá ṣe mímọ̀ ṣe wa o kì í ṣe agbára wa orí ọ̀fẹ́ ọlọ́run lèmi àti ẹ̀yìn rí gbà tẹ́ tún fi ní àǹfààní láti máa gbọ́ mi ketekete ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò yìí fún ìgbà àkọ́kọ́ ètò ẹgbẹ́ ìyẹ̀wò rere dòdò lógorí atẹ́gùn láti ìkànnì diamond fm ẹ mọ́ wàá fòjò pòjò ẹ má fòjò pòjò tèmi torí ọ̀tọ̀ lójò ọ̀tọ̀ sí lójò òjò lọmọ tó gbólúbi kọ́rùn wá sí ilé ayé òjò lómi wẹliwẹli tó ń rọ̀ látòkè òjò lọmọ tó ń sáré kiri níjọ ogunlé èmi ò wá kí n ṣòjò mi ò ń ṣòjò n ò ń ṣòjò olúbùkọlá ọmọ borí owó honorable ambassador ọmọ bíi ọmọ ológo tó ń rògòlò tó máa rògòlò títí di ọjọ́ alẹ́ amọ́lára bí òyìnbó awẹ́lẹ́wà bí ẹyẹ ọ̀kín èmi náà kọ́ o àánú ọlọ́run mo rí gbà ẹ kì mí délédélé ẹ pè mí ní ọmọ wá ọmọ ẹkùn ọmọ akakabúgba onírú ọmọ òkú òríkòtò sá ọmọ ṣẹkúṣẹ kì í bogun lẹ́rù ọmọ onílùú ìjẹrò èkìtì

ani olorun se alaye on to mu sunday gbo wa sile re ati oro to ba oga olopa kwara so ka won olopa to wa fi pa gbe nile re wo awon osere theater yoruba meje to jade laye lodun 2026 omo orile ide nigeria eni odun 36 dake sile gesi latari aisan jejere owo le se olopa ipinle ogun titi arabirin eni odun 23 kan nitori pe o ta omo ose meta ni ₦600,000 naira on to ko mi se buru jai o se video mi ni bi ti mo ti wa ni o lo ba fi ranse si awon obi ati awon mi ninu ijo obirin kan lo so be omo yahoo sin iya re laaye nitori pe o fe se ogun owo won yin na ni awon combo kiroyin to ba mi wode to fun ti toni e wa nkan fi idile tabi ke fi idile nkan ki mo tu siroyin na de isale ikoko laipe yi ni isele iku gbajumo olokiki osere theater taiwo babatunde azan ti opo mo si ogogo sele ojo iku ni iroyin ku re jade si igboro aye ti won si ti sin ni ilana muslimi lojo aje amo sha o ki won to pari isiku gbajumo osere na ni iroyin kan tun jade leyi ti awon kan tin so pe okan lara awon omobirin ogogo ti oruko re nje shakira ti opo yan mo si kira ti bi omo tutun jojolo alima to je okan lara awon omobirin ologbe ogogo lo gbe iroyin jade o lati da omi iroyin eleje na nu lima gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe máa ń pè é ó ṣe àlàyé pé àwọn ẹbí olóògbé náà ti ń gba ọ̀pọ̀lọpọ̀ ìpè látọ̀dọ̀ àwọn èèyàn láti bèrè bóyá òótọ́ ni ìròyìn pé kíra ti bímọ ọkùnrin làǹtìlanti ìròyìn ibi náà ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ sí ikú bàbá wọn eléyìí tó mú kí ọ̀pọ̀ fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ni ìròyìn náà lima tun tẹsiwaju lati da awon eyan to n gbe iroyin naa kiri lekun pelu afikun pe awon si n se ofo baba awon to jade laye lowo o nitori naa ki kaluku ye gbe iroyin ti won ko ba le fidi re mule lodun awon molebi naa kiri mo o fanran ti awon kan fi gbe iroyin ofege naa jade lo ti di mimo lori itakun ayelujara ti won si tun fi aworan omo tutun jojolo si wipe omo tutun n re eleyi ti kira to sese bi amọ awọn molebi naa ti so wipe iro patapata o ni iroyin eleje naa bilionu mejo naira lawọn ajinigbe ti gba lọwọ araalu laarin ọdun 2025 si ọdun 2026 awọn ajinigbe ti gba owo to didi e ni milionu mefa dola owó ilẹ̀ amẹ́ríkà láàrin ọdún kan sẹ́yìn o gẹ́gẹ́ bí ìwádìí kan ti iléeṣẹ́ kan tí wọ́n pè ní sbm intelligence tó ń rí sí ọ̀rọ̀ ààbò àti ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe sọ ìwádìí àjọ náà sọ pé èèyàn 7,000 ó lé òun náà ni pẹ̀lú bí ó ṣe ní 7,825 ní àwọn ajínigbé ti gbé lọ láàrin àsìkò náà sí ìsinyìí bákan náà ni ó jẹ́ kí ó di mímọ̀ wípé láàrin oṣù keje ọdún 2025 sí oṣù kẹfà ọdún 2026 èyí jẹ́ àlékún ìdá 84% nínú ọgọ́rùn-ún sí ti ọdún tó kọjá kò dín ní 142,000 èèyàn tí wọ́n pa láàrin àkókò náà tí iye owó ìtúsílẹ̀ táwọn ajínigbé sì gbà eléyìí tó hàn síta jẹ́ ₦8.78 billion.

tí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara gbìyànjú láti gbé Tani Ọlọ́run, gbajúmọ̀ oníṣẹ̀ṣe lọ sí Ìlọrin láti Ìbàdàn pẹ̀lú ipa tí kò sì ṣeé ṣe. Ọ̀pọ̀ èèyàn ló ń sọ pé Sunday Adeyemo Igboho Osa tó pè ni kò jẹ́ kí wọ́n rí i gbé lọ. Àwọn kan tilẹ̀ sọ pé Igboho pàápàá ti ti òfin lójúmọ́lẹ̀ pẹ̀lú bó ṣe dá Tani Ọlọ́run lóhùn. Wọ́n ní lílọ rẹ̀ síbẹ̀ ló dènà àwọn ọlọ́pàá tó wá ṣiṣẹ́ wọn láti má rí Tani Ọlọ́run gbé lọ. Ṣùgbọ́n Tani Ọlọ́run fúnra rẹ̀ ti ṣe fídíò lórí ọ̀rọ̀ yìí. Èyí ni ohun tó sọ ọ́ nípa àwọn tó fẹ́ gbé lọ àti ipa tí Igboho gan ko. Nínú fídíò tí Tani Ọlọ́run ṣe náà, èyí tó ti so bandage mọ́ ọwọ́ tó sì fi yípo ọrùn rẹ̀, ló ti ní òun gba ìtọ́jú lọ́wọ́ o látàrí báwọn ọlọ́pàá Kwara náà ṣe gidi òun. Ó ní ṣùgbọ́n ṣe pàtàkì fóun láti ṣe àlàyé ohun tó ṣẹlẹ̀ ló jẹ́ kó ń jáde sọ̀rọ̀ o. Ó bẹ̀rẹ̀ àlàyé rẹ̀ pẹ̀lú Kábíyèsí Olódùmarè, Kábíyèsí Ifá. Sunday Igboho kò tiẹ̀ òfin lójúmọ́lẹ̀ o, kò sì kí ń ṣe ọ̀tá Yorùbá bó ṣe wá sí ọ̀dọ̀ mi. Ilé ni mo wà, tí mo ti rí tí wọ́n wọlé dé, wọn ò jẹ́ kí n wí nǹkan kan. Wọ́n lọ fún ọrùn mi mọ́lẹ̀ nínú igbó ni. Mo rí ojú àwọn kan nínú wọn rí nílọrin, mo sì mọ̀ pé Ìlọrin ni wọ́n ti wá. A ti ń fa ọ̀rọ̀ yẹn lọ, ó ti tó 30 ìṣẹ́jú kí olóyè Igboho tó dé o. Àwọn èèyàn mi ti dí gbogbo ọ̀nà pa pé wọn ò ní gbé mi lọ, nítorí wọ́n ti gbé mi lọ bẹ́ẹ̀ rí. Wọ́n fẹ́ gbé mi lọ bí wọ́n ṣe ṣe nígbà kan tí wọ́n já mi sí Ìlọrin ni. Tani Ọlọ́run sọ pé òun ti lọ rí olóyè Sunday Igboho rí, pé àwọn kan ń dúnkokò láti wá gbé òun lọ. Ó ní Igboho sì sọ fún òun nígbà náà pé àwọn lọ́ọ̀yà ni kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti wá gbé èèyàn láti ìpínlẹ̀ fún ẹ̀ṣẹ̀ kankan. Olóyè Igboho tún sọ fún mi pé wọn ò lè wá gbé mi láti ibòmíràn, pé gbogbo ẹjọ́ tí wọ́n bá fẹ́ bá mi ṣe Ìbàdàn ni wọn ó ti ṣe é. Ohun tó fi mí lọ́kàn balẹ̀ nìyẹn o, tí mo fi yarí mọ́ wọn lọ́wọ́ pẹ̀lú àwọn èèyàn mi. Ìgbà táwọn èèyàn mi sì ti dínà mọ́ àwọn ọlọ́pàá yẹn pé wọn ò ní lọ, olóyè Sunday Igboho ló sí ọ̀nà tí wọ́n fi rọ́nà jáde. Ó ní nígbà tí Igboho dé, ó pe kọmíṣánná ọlọ́pàá Ọ̀yọ́, ìyẹn lòun ò mọ̀ nípa rẹ̀. Èyí ni ó fi wá pe kọmíṣánná ọlọ́pàá Kwara. Wọ́n bẹ Igboho pé kí wọ́n bá àwọn gba àwọn ọlọ́pàá náà là, kí wọ́n lè ráyè jáde ni, nítorí gbogbo àdúgbò ti dàrú, ó ti di ogun gidi o, kí olóyè Sunday Igboho kó tó dé sáàrin wa. Igboho ò dá àwọn ọlọ́pàá Kwara lọ́wọ́ kọ o, ó ràn wọ́n lọ́wọ́ láti rọ́nà jáde ni. Bẹ́ẹ̀ ni Tani Ọlọ́run wí. Wo àwọn òṣèré tíátà Yorùbá méje tó jáde láyé lọ́dún 2026. Lẹ́yìn ikú gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá Taiwo Azan Ògógó, ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló bá agboolé tíátà kẹ́dùn ní Nàìjíríà. Àmọ́ ṣá o, kì í ṣe Ògógó nìkan ni òṣèré tíátà Yorùbá tó ti papòdà nínú ọdún yìí. Lápapọ̀, iye àwọn òṣèré tíátà Yorùbá tí wọ́n ti jáde láyé ti lé ní méje báyìí o. Lára nǹkan tó gbẹ̀mí àwọn òṣèré náà ni àìsàn, ìjàmbá ọkọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ̀nyí ni àwọn òṣèré tíátà tó ti jáde láyé nínú ọdún 2026. Ajara Lásìsì, oṣù kejì ọdún 2026 ló jáde láyé. Fẹsọgbóye Oyewọlé, oṣù karùn-ún ọdún yìí ló jáde láyé. Òkìkí Adésínà Jẹ̀mọ́lẹ̀, oṣù kẹfà ọdún yìí ló jáde láyé. Kọ́lá Oyewọ, oṣù kẹfà ọdún yìí ló jáde láyé. Taiwo Adésínà Elégbèjì Àdó, oṣù kẹfà ọdún yìí ló jáde láyé. Bákan náà ló di mọ̀ pé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, oṣù kẹjọ ọdún yìí ló jáde láyé. Taiwo Azan Ògógó, oṣù kẹjọ ọdún yìí ló náà jáde láyé. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹni ọdún 36 Mayowa Emmanuel ti tẹrí gbaṣọ sílẹ̀ Gẹ̀ẹ́sì United Kingdom látàrí àìsàn jẹjẹrẹ tó bá a fínra. Emmanuel kí ayé kó dìgbò ṣe lọ́jọ́ 22 oṣù kẹjọ ọdún tá a wà yìí, níbi tí ó ti fi ìyàwó àti ọmọ tó ìmọ̀ àwọn òbí, àwọn ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ sínú ìpayín kèké. Ìròyìn ikú rẹ̀ ló ti mú kí àwọn èèyàn kí wọ́n máa wami jẹ lójú lórí ìtàkùn ayélujára, tí ọ̀pọ̀lọpọ̀ sì ń sọ oríṣiríṣi nǹkan tí wọ́n mọ̀ nípa ọmọkùnrin yìí.
iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun tẹ ọmọbìnrin ẹni ọdún 23 kan Mary Olutayo pẹ̀lú abẹ́ṣínkáwọ̀ rẹ̀ lórí ẹ̀sùn wípé wọ́n ta ọmọ ọkùnrin ọmọ ọ̀sẹ̀ mẹ́ta ní 600,000 naira. Afurasí tó wá láti Òmùaran ní ìpínlẹ̀ Kwara òun náà ni ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá Mòwe látàrí ìròyìn tó dé sí etígbọ̀ wọn látẹnu bàbá ọmọ náà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ látọ̀dọ̀ alūkkóró ọlọ́pàá SP Abimbola Oyeyemi, ó jẹ́ kí ó di mọ̀ pé arákùnrin yìí ó ní àjọṣepọ̀ pẹ̀lú Ọlátayọ̀ tó sì di mọ̀ pé ó gba ilé fún Ọlátayọ̀, ó ń ṣe ìtọ́jú rẹ̀, ó sì ń gbọ́ bùkátà rẹ̀ lásìkò tó wà ní inú oyún. Títí di ìgbà tí ọmọbìnrin yìí bímọ, lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tí ọmọbìnrin yìí bímọ lọ́wọ́ Ọlátayọ̀ tí ò sì rí mọ́ nínú ilé ibi tó ń gbé. Bàbá ọmọ yìí òun náà ni ó di mọ̀ pé ó wá tọpinpin Ọlátayọ̀ lọ sí ilé ìtura kan níbi tí ó sì lọ ń ṣe iṣẹ́ owó nọ̀bì tó sì kùnà láti pèsè ọmọ tuntun jòjòló tó wà lákàtà rẹ̀. Lẹ́yìn ìwádìí ẹni bí bàbá ọmọ yìí ẹni tó ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlátayọ̀ ṣe lọ fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí. Lẹ́yìn ìwádìí òun náà ni Ọlátayọ̀ ṣe sọ di mímọ̀ tó sì jẹ́wọ́ wípé òun ti ta ọmọ yìí fún ẹnìkan ní ìpínlẹ̀ Anambra tó ń sì ta ọmọ náà ní 1,600 naira.

àwọn yin dèrè gẹrè mọdé mọgẹ ipẹ npẹjì la lafilà bó ba tin kọjá ipẹ npẹjì yóò di ọmọ bí ṣe ò sí nkan nínú láti ma ṣẹnu ní dédé ṣíbí lórí ètò yin ètò wa ẹgbẹ yẹwò ẹ má wa gbàgbé pé àwọn ìròyìn sá mú wa yìí a mú wa fún wa láti sin wa ní gbẹrẹ ìpàkọ láti ṣe ìdánilẹkọọ fún wa ẹ má jẹ ká gbọ ká fi ṣe àwẹ wa torí ẹ náà ni a ṣe mú wa bó bá ní ìròyìn kan tó ṣẹlẹ ní agbègbè tiyin tó jẹ kàyéfì ìròyìn kan bọ kí ìròyìn ẹyẹ ṣáà tẹmí láago ẹ kàn sí mi lórí ìtàkùn ayélujára facebook bẹẹ bá ti tẹ ọmọ bí nation page mi nìyẹn bákan náà lórí handle mi ẹ tẹ honorable olúwàbùkọlá ọmọbùnrin owó owó òtọmọ ẹyẹ fi ṣọwọ sí mi o pẹlú ẹrí máa jẹ mi ìṣó bàbá yín gbé jáde lórí ètò ẹgbẹ yẹwò èmi ti ń tòótọ olúbùkọlá ọmọbùnrin owó owó òtọmọ lóko tí mò ń jẹ ìyókù tún di ọsẹ tó ń bọ táwọn máa pàdé ọlọwọ bọtìnì mi daniel afolabi nels d akando ní mu ọlọwọ láṣẹ ìdùmarè ẹyin tèmi ẹ dààmú ẹ fòró ẹ wálẹ ó dọjọ mẹjọ.

gbogbo ọrun forí ìbalẹ̀ fún ọ olówó orí ọrun ìwọ tí àwọn angẹ́lì ń kọrin mímọ́ sí olójú iná ẹlẹ́yìn oòrùn inú òrùn ló gbé ń gbatẹ́gùn ojú rẹ ò ṣeun akọyìn sí rẹ ò ṣeun arúgbó ọjọ́ àbírun funfun gbòòrà olórí arúgbó ní gbogbo ilẹ̀kílẹ̀ arúgbó ọjọ́ ọlọ́jọ́ gbọ́n olówó orí mi ọlọ́jọ́ orí gbọ́rọ́ agbókọjá ògbó agbókọjá ewu àdàgbà kọjá àṣìṣe ìrànú àwọn wòlíì ipá àti agbára àwọn náà sí ọlọ́run ọládèjì ẹ̀sìn káyà olúgbó ẹ̀ kìnìún tí bẹ́nu sáàmù olúwalá ọlọ́run ẹ́stà àjàyí abímbọ́lá o ọjọ́ ògbó òdí agbára rẹ kù irun funfun ò sọ ọ́ dọ̀lẹ́ aṣòro kọlu bí ògiri tó ti gbẹ ìwọ ni náà nú ara tí fàdíyà tẹkàtẹkà òmìnir ńlá tẹ́nì kankan ò lẹ́ẹ̀mí òkúta nù kànàkànà tó pa gòláyà tí olórí ogun filistini mo gbé ìyọ̀gá òun lọ.

0: àwa náà fọ pé àtìyìn fún ọ lálẹ́ òní ọlọ́run
1: a dúpẹ́ o
0: ọ náà lásì mọ́ fọ pé àtìyìn fún ní gbogbo ìgbà
1: ìwọ ni kò sẹ́lòmíì
0: tọ́ lórí ètò tá a pè lárànde ẹkùnrin
1: ìbá
0: èmi apọ́yìnbó ní bímọ kó sàn dáadáa haúsọ níbi tí ẹ̀kọ́ pé lókè ìtukú ọlá tínrínwájú ògùn ní yọ̀pá ibi tìlẹ̀mí ń jẹ́ alákànfẹ́yìn rẹ o ìjẹ́ àlùbọ́ international presenter ọmọ láti fabọ́lámù kọ́ yẹn gan o kò pàpàpà fìrẹ́ nàkànàkàgbá rẹ̀ lọ́wọ́ kanakana mo ní ẹ mọ̀ kó àjálẹ̀ tòní o àràǹdá o.
1: àràǹdá ẹ̀kọ́ tọ́ ẹ̀mí bàbá lábúlé àdìdé mọ́ gbàgbé ìdí ọmọ àsìkò kí o tó mu ọmọ àwòyíwọ̀n kó tóre náà apá ní tí ń gẹ pọ́ǹkì àfinúmúsí fẹ́ǹsì tì ẹ mọ̀ ká

0: nígbà náà bí mo ṣe tún bá bọ̀ ọ̀kan náà tún rèé bá lábúlé ẹ fẹ́ mọ̀ ó dá float operated circle closer náà ni o arábìnrin kan bẹ M Thomas ní jẹ́ arábìnrin M Thomas náà ló kọ́ rẹ̀ o
1: ẹ mú tì máa ti àbíbò lọ pé
0: rárá àti rodo
1: àwọn pàlùbọ́sà sí i
0: oúnjẹ yìí náà ni o ó dá M Thomas tawú yìí ó ṣàwárí àwájáde ìyẹn float operated circle closer yìí ó ṣe lọ́jọ́ kẹrin mọ̀ ni nínú oṣù karùn-ún ẹ pọdún wo 1920 ni o ọjọ́ kẹrin oṣù karùn-ún ọdún 1920 náà ló ṣe é bóde nígbà náà ó ṣeun àmọ́ tó ṣe náà là ń wuyì
1: wọ́n
0: náà tó ń gbọ́ wa nínú ilé wọ́n náà ṣe nǹkan kan
1: ẹ
0: má gbàgbé pé ètò tá a pè ní àràǹdẹ ẹkùn náà lẹ ń gbọ́ yìí láti dámọ̀dì jákèjádò àgbáyé ibẹ̀ láwa àwa sóṣù
1: ibẹ̀
0: náà lẹ́sìn tí lè máa gbọ́ kódà ibẹ̀ gan-an náà lẹ́dẹ̀ ti máa gbọ́ bí a ṣe ń bá bọ̀ ẹ̀ tí gbọ́ nǹkan kan o

0: ẹ̀yìn ẹlẹgbẹmẹgbẹ ẹgbẹ́ mi ti kọ́lé ńlá ó yẹ kẹ́mi náà ó ti kọ́ ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì ó yẹ kẹ́mi náà ó ti rà ẹgbẹ́ mi ti ṣègbéyàwó ó yẹ kẹ́mi náà ó ti ṣe ẹgbẹ́ mi ti rèlú òyìnbó ó yẹ kẹ́mi náà ó ti lọ ẹgbẹ́ mi ti joyè láwùjọ ó yẹ kẹ́mi náà ó ti jẹ ó wá dá bẹ́ẹ̀ bákan méjì nílé ayé ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́ ǹjẹ́ ó rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ó yẹ kí ìwọ náà ti lọ ọ̀rẹ́ mi dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́ má fàyè rẹ wáyé aláyé adélé ayé la pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ìgbà àti àsìkò wà fún oníkálukú ìkànnì diamond 88.7 fm ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí kọ́ sùúrù ìgbà náà ń bọ̀ wá gbà ọ́ ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé má kánjú jọlọ́run lọ.
1: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
2: Hour after hour of quality programming all around the clock with us. Every second and minute counts when it comes to bringing you the best of programming on radio. Diamond 88.7 FM remains your best bet. Be it sports, talk radio, entertainment and music. One thing is certain, we've got you.

0: pàtàkì ní ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tọ́lọ́hun ò níbi rè. Sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee Àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtẹ̀gùn. Tọ́fin sọ mara yẹn lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Kí wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣèwọ́ tó ti rò pé ò sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Kọ́wọ́ ó máa kú rìrì, kẹ́sẹ̀ ó máa kú rìrì, ojú ẹni ó máa wò bàìbàì, lára ó máa yúnni. Àìlèṣedéédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin ti ń ṣe ségesège. Yóò mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí, máa bọ̀ wá sílé iṣẹ́ Miracle Herbal International, Mr. Guarantee. Ó lè jẹ́ mọ̀ràn lásán lo nílò, tọ́rọ̀ rẹ ó sì dayọ̀. Ó ti tọgbọ́tọgbọ́, igbó ti dí, ó ti tọ̀nàtọ̀nà, ọ̀nà ti gbàyà. Mọ wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra, ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee ló sọ pé a ò ní fàìsàn lògà.
1: Ẹ káàbọ̀ sórí ètò ìlera rẹ ṣe pàtàkì láti ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee, olóòtú ìṣètò àti ìsan ara. Ibikíbi tí ẹ bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin, yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè mí sórí nọ́mbà mi 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Gbogbo ohun tọ́lọ́run dá dáadáa mọ̀ ni. Kò sí àrùn tí kò lóògùn torí Ọlọ́run ti dá ògùn síwájú àìsàn, àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀. Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee, àwa kì í ṣe awogba àrùn. Àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin, àrùn ojú ara làwa ń tọ́jú. Wọ́n lè pè ní urinary tract infection, pelvic inflammatory disease tàbí bacterial infection. Àrùn ojú ara ni gbogbo wọn. A lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí, ilé ìgbọ̀nsẹ̀, láàrin ọkùnrin sí obìnrin. Àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara? Títa ríro, tí o bá fẹ́ ṣẹ̀yọ, kùrọ̀kùrọ̀ lójú ara àti gbogbo ara, ara yíyún, ara jíjájẹ, inú rẹ yóò máa kùn, ẹ̀yìn ríro, ara títa, ara gbígbóná, ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè, ara gbígbóná láti inú wá, internal heat. Nǹkan yóò máa rìn káàkiri ara rẹ tàbí kí nǹkan funfun kí ó máa jáde lójú ara rẹ. Tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara, ó lè ṣe àkóbá fún àlejò obìnrin. Ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó. Tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara, ó lè sọ omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin di omi lásán. Eléyìí lè ṣe àkóbá fún èrè ìgbéyàwó. Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, olóòtú ìṣètò, a ti ṣe àrídájú oògùn ìṣètò. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí, ìlera yóò sì jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run. Má wo ara rẹ níran, kàn sí wa nílé-iṣẹ́ Miracle Herbs International. Ibikíbi tí o bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin, yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè sórí nọ́mbà yìí 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Òun náà ni WhatsApp nọmbà mi. Tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Kí ni àpẹẹrẹ tí ìwọ yóò máa rí tí o bá ní àrùn ìṣètò? Ìwọ yóò máa ṣẹ̀yọ́ ní wákàtí sí wákàtí, pàápàá jùlọ lálẹ́. Eléyìí kò ní jẹ́ kí o rórun sùn dáadáa. Ẹ̀yọ́ rẹ yóò lẹ bí ẹ̀yọ́ ọmọdé. Ìnira gbíngbin pẹ̀lú títa ríro kí o tó ṣẹ̀yọ́. Ìwọ yóò sì máa làágùn síbẹ̀síbẹ̀, ṣeré-ṣeré ni ó máa jáde tàbí kí ó má wá rárá. Ó máa ń gba àkókò pípẹ́ kí ẹ̀yọ́ tó jáde. Ẹ̀yọ́ yóò máa ṣẹ́kù sínú bladder ní gbogbo ìgbà. Ẹ̀yọ́ fífọ́nká bí iná wẹ́dà, tí o bá tètè dìde, ìwọ yóò ṣẹ̀yọ́ sára tàbí kí ẹ̀yọ́ má ní kọ̀ntì. control ibi to ba joko lo nse yo si iwadi ijinle fi ye wa wipe apoju eran jije red meat pelu processed food le se akoba fun arun iseto e ma je efo pelu eso ki e si ma mu omi daada e sora fun oti mimu ti o ba tin pe 40 years toju ara tori bi o ba se ndagba si o se se ki o ni arun iseto ti o ba ni baba tabi aburo tabi egbon to ni arun yi o se se ki wo na ni toju ara re ijafara lewo iwadi fi ye wa wipe okunrin ti o ba se ojuse re lodo aya re o le se idiku 20% lati ni arun iseto ti a o ba tete toju arun yi o le ba bladder je tabi ko se akoba si kidinrin yo si so okunrin di akurete ni ile ise Miracle Herbs International Mr. Guarantee olootu iseto ati se aridaju ogun iseto ojo ti a ba bi ewure lo ma rin ojo ti iwo ba bere si ni lo ogun wa ni iwo yo bere si ni ri ayipada lagu ara re at fast be igbese kia kia ko si to wa wa ni ile ise wa ohun tawon eyan ri o ni won fi kan sara si wa ni won fi npe wa lotun ni won fi npe wa losi iwo na ma bo tori aisan ni pa memora ke npao tun mi sita ke ntu ole loruko ohun o wa so pe o ti nawo nawo nawo o ti logun sibe sibe o ri ayipada o tin so pe na lai na lai igba din na true ba ikoja enikan o mo ni mo gbe igbese kia kia lori arun to nba ofinra nitori igbese to ba gbe ohun ni o mu oku ninu arun to nba ofinra iwo sati ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 nje o fe gbe igbese aye alaafia nje o mo wi pe arun to nda e laamu o le je afowofa latara ijekuje imukumu ati lilo ara eni nilukulu pelu aise ayewo ara re lore kore ti o ba fe gbe igbese aye alaafia toju isan ara re tori isan je opomolero ti isan re ba wa laafia yo soro fun aisan lati kolu e sugbon ti kude kude ba de ba isan ara re wahala ni yo de ba gbogbo ara boya isan ara ti eje ti da ise sile ni o je ko ma rin wonku wonku abi o rin koloba koloba o le rin lati opo ina kan si keji to ma fi re o eje ka toju okan wa daada tori okan wa lo nlu awon isan lati gbe eje yi ka gbogbo ara wa ati lati da eje pada sinu okan wa esora fun apoju iyo oti mimu processed food pelu apoju wahala stress eleele se akoba si okan wa inira yo de ba ara nje o mo wi pe bi sugar ba po ninu eje o le se akoba fun isan lati gbe eje yi ka ara papa julo iwo ti o ni arun atogbe pelu eyo sise ni gbogbo igba ebi yo ma pa e ongbe yo ma gbe o airo orun sun dede iwo yo ma ru yo ma gbe koda egbo ara re ko ni tete jina se toju arun atogbe eleele se akoba si isan ara re ti yo si nira lati gbe eje ka kiri ara wa yo si nira lati se ohunkohun iwo ti o ni ifunpa giga gbiyanju ki o toju re daada eleele se akoba fun isan lati gbe eje yi ka ara ati lati da eje pada sokan wa eleele fa low blood pressure teje ba di yo nira lati gbe owo ati ese daada ati lati fosoke fosodo aitoju isan ara o le se akoba fun obinrin ti yo ma mu nkan alejo ma wa pupo fun opolopo ojo lai duro lasiko iwo sati ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206
2: 82 06.
1: Ti isan ko ba le gbe eje si bi nkan omokunrin daada boya penavin block o le se akoba fun okunrin yo si so di akurete lodo aya re ti isan inu irina re retina vein ba da ise sile ele le fa ki o ma ri kurukuru tabi ki irina re da ise sile tabi ki irina wa ma wa omi ipe ti a peju soku ti a ba se be fun alaare o se se ko ma ku yo ni alafia awoka laku egbe aromolegun arun isara ni papa julo lasiko ojo tabi asiko otutu janjan owo janjan ese ese wuwo lati gbe orun owo orun ese orun ejika orunkun ibaradi ati bere inira ati joko wahala nla ati dide inira koda iwo ko le rin lai lo popa o ni alaafia ni gbogbo ara ati orikerike ara re ele iri be tori isara re ti da ise sile eje ki a toju awon arugbo wa owo kan ese kan ti da ise sile airo orun sun aya didun ori fifo lore kore owo gbigbon ese gbigbon bata yi o ma jabo lese re fun itoju arun isan a o se iwadi lekun rere pelu orin te igbalode lati mo kini nkan to nfa ilera ara re olohun oba iwosan yo wu esan a o ni fi aisan lugba ami nikan ko to dide wuya fun itoju ara re ma so pe mo ti nawo nawo nawo mo ti gbiyanju gbiyanju gbiyanju ko sise kan si wa olohun yo lo wa lati da alaafia pada si ara re alaafia yo si je ti e lagbara olohun ibikibi ti o ba tin bo sokale ni ile epo nnpc ga kan bi sale ni ilu ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangua petesi to wa legbe rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 070 66 799 793 lẹ́ẹ̀kan sí 070 66 79 97 93 òun náà ni whatsapp number mi tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 070 36 50 82 06 lẹ́ẹ̀kan sí 070 36 50 82 06 tó o bá ti ń ṣàkíyèsí àwọn kùdẹ̀kudẹ nínú àgọ́ ara rẹ gbéra ńlẹ̀ máa bọ̀ ọlọ́run ọba lọba ìwòsàn yóò lò mí fún ọ láti wù ẹ sàn lágbára ọlọrun.
3: mo mọ pé wẹńjẹ o oògùn jẹ.
0: ohun pàtàkì ni ìlera jẹ́ fún ni. àrùn tó takú tọ́lọ́hun ò níbi rè. sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀. iléeṣẹ́ miracle arts international mr garanti àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtẹgùn. lọ́fi ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé kí wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọ fínra. àìsàn wo ló ń ṣe wọ́n tó ti rò pé ò sọ́nà àbáyọ. àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni. ọwọ́ ó máa kú rìrì. kẹ́sẹ̀ ó máa kú rìrì. ojú ẹni ó máa wò bàìbàì. kára ó máa yún ni. àìlèṣe déédéé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọ obìnrin ti ń ṣe ségesège. yóò mú kí ni obìnrin ó máa wú lábàdì. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè gbéra báyìí. máa bọ̀ wá sí ilé iṣẹ́ miracle aba international mr garanti. ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò. lọ́rọ̀ rẹ ó sì dayọ̀. ó ti tọgbọ́ tọgbọ́ igbó ti dí. ó ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà. mọ wulẹ̀ sòkò kiri mọ́ o. fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra. ẹ máa pè sórí nọ́mbà yìí 070 667 9973 lẹ́ẹ̀kan sí 070 667 9973 ilé iṣẹ́ miracle arts international mr garanti ló sọ pé a ò ní fàìsàn lògbà.
4: In serving you the best of broadcasting at Diamond 88.7 FM.
5: Because you're worth it. Because you're worth it. Because you're worth it. And you're worth it.
6: You know you're worth the work.
4: Yes, you're worth it. We'll go the whole mile for you. Diamond 88.7 FM, we've got you.

0: kékeré.
1: Lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin.